0: This is Jordan 105.5.
1: Station with the voice for entrepreneurs.
2: Lọ́nà ọjọ́ ìṣẹ́gun ajagunṣẹ́gun ọ̀dẹ́rùn yóò gbèjà ìwà àtọmọ rẹ o. Ẹni tí ò lè fìdí ìgò kan ó di ọlọ́rọ̀ nígbà tí ẹni tó lọ skul sì ń wáṣẹ́.
3: Ọlọ́run náà ni ó máa jẹ́.
2: Ẹni tí ò ní lé lórí bí ọmọ mẹ́fà, ẹni tó ń gbé ẹ̀fì àṣì ń wá ọmọ ẹyọ kan.
3: Ọlọ́run náà ni ó máa jẹ́.
2: Ẹni tó mọ olówó rẹpẹtẹ ń jìyà, ẹni tí ò mọ olówó dẹ̀ tó ń gbádùn.
3: Ọlọ́run
2: náà
3: ni ó máa jẹ́.
2: Bẹ́ẹ̀ ni sà, Ọlọ́run náà ni ó máa jẹ́. Gbogbo ẹ̀yin ọmọ bàbá lọ́bíyọmọ ní àgbẹ̀yẹ pariwo go go go go go go
3: go.
2: Káàbọ̀ sí ètò tí àwọn abiyamọ ti ń gbàdúrà fún àwọn ọmọ wọn lójoojúmọ́. Wòlíì tó máa ń gbàdúrà fún àwọn ọmọ yín ló ń sọ̀rọ̀. Pásọ Fọ́kẹ́yẹ mọ̀rẹ̀ bàbá lọ́bíyọmọ mò ń jẹ́. Ọmọ yín ò ní rugi oyin o. Ẹ̀yin abiyamọ ẹjọ́ ẹ sáré gbọ́ ẹ̀tẹ̀ kékeré yìí. Ìyá ká wọ̀ ó bí ọmọ ẹyọ kan ṣoṣo, ó sì dánìkan tó ọmọ ìdàgbà. Ó rẹ́rẹ́rẹ́rẹ́ ó ràn lọ iléèwé, ó sì tún jẹ́ ó kọ́ṣẹ́. Kò sí kan tí ìyá yóò fẹ́ tàtọ́ kí ọmọ yóò lè gé èèyàn. Lọ́jọ́ rírí jẹ, lọ́jọ́ àìrí jẹ, ọ̀kẹ́rẹ́ ìyápọ̀. Màmá gbé kò síbi tí ò fẹ́ ìyáwó dé láti fi tọ́ ọmọ. Ká má purọ́ ìyá yìí dúró yo. Ọlọ́run tún wá ṣe lẹ́yìn tọ́mọ yìí parí skul oríṣẹ́ gidi. Ó bẹ̀rẹ̀ sí ní gba 1.2 million naira lóṣooṣù. Sálárì rẹ̀ àkọ́kọ́ ìyá lọ kó fún o. Ọkàn ìyá ti balẹ̀ pé ha! At last mo jẹ wọn mọ. Tàtó wí kàtó bọ̀, ó ti pàdé ọkọ olóríire tó lówó tó lọ́rọ̀. Ọmọ òun àti ọkọ rẹ̀ fẹ́ sẹ́nu, wọ́n ti ń ṣètò ìgbéyàwó alárinrin. Lójijì ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀, ọmọ òun àti ọkọ rẹ̀ fẹ́ sẹ́nu, wọ́n kò ṣẹlẹ̀ lójú títì. Ìyá bá pariwo pé yẹ́ kò gbọ́dọ̀ jẹ́ èsì yìí. Ó wá tọ̀dọ̀ àwọn wòlíì lọ láti mọ nǹkan tó fà á. Àwọn wòlíì wá ran létí pé ó ti sọ̀rọ̀ òdì sínú ayé ọmọ náà gbà tó wà ní kékeré. Fúnra rẹ̀ ló wá rántí pé lọ́jọ́ tí ọmọ yẹn mú bínú ní kékeré. Nínú ìbínú ó sọ fún ọmọ yẹn wípé bóyá ló máa jèrè rẹ̀ láyé. Ọ̀rọ̀ àná tí ìyá sọ odidi ó lọ bá ọmọ ọmọ fò ṣẹlẹ̀. Ìgbà tó ń tiraka lórí ọmọ ọ̀rọ̀ yóò jẹyọ. Nígbà tó ń yáwó kiri fún ọmọ yẹn ọ̀rọ̀ yóò jẹyọ. Ìgbà tó ń fi gbèsè rọ́gbèsè ọ̀rọ̀ yóò jẹyọ. Nígbà tí ọmọ ń lọ lọ ìwé tó ń kọ́ṣẹ́ ọ̀rọ̀ yóò jẹyọ. Nínú ọ̀rùn, nínú òjò, nínú làálàá sì gbọ́ ọ̀rọ̀ yóò jẹyọ. Ọ̀rọ̀ ń lọ dúró de ọjọ́ alẹ́. Nígbà tí kò sí okun àtágbára fún ìyá láti ṣiṣẹ́ mọ́. Ọ̀rọ̀ ń lọ dúró de ìgbà tí kò sí ìrètí láti bí ọmọ mi. Ọ̀rọ̀ ń lọ dúró de ọjọ́ tí oúnjẹ ọmọ jiná. Ọ̀rọ̀ ń lọ dúró de ìgbà àkókò tó yẹ kó mú aṣọ káyé ọba dúpẹ́. Ọ̀rọ̀ òdì sọ congratulations díẹ̀ kú ìrọ́jú fún ìyá yìí o. Màmá àìmọye ọ̀rọ̀ òdì tí wọn náà ti sọ nínú ìbínú sí ọmọ ara rẹ. Àwọn kan tún pẹ̀sọ wípé àbí ọ̀tá rẹ fẹ́ ṣe báyìí, ó fẹ́ ṣe báyìí. Bóyá lọ mọ̀ pé ó lè tẹ èsì. Nítorí èsì fúnra rẹ̀ ń gangan ní bàbá ìtàn. Oǹgá ti retí ọjọ́ tó máa sọ̀rọ̀ òdì sọ́mọ. Àìsàn ó pẹ́sọ, ó pẹ́sọ, oǹgá dì í mú. Ìwọ ni wàá máa wà nínú ẹ̀mí kó má jẹ́ kí èsì ó lọ ẹ. Tó o bá mọ̀mọ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òdì tó ti di májẹ̀mú tó ti di ogun. Tí àwọn òkùnkùn wá ń lò gẹ́gẹ́ bí àdàbí. Tó máa ní àdàbí tí ìbá ṣe ìyá rẹ̀ ló sọ. Tó máa sọ pé àdàbí tí kì bá ṣe ẹ̀jẹ̀ kẹ́rẹ́ ló wà lára àwọn méjèèjì. Lónìí a fẹ́ bẹ Ọlọ́run tó fi májẹ̀mú rẹ́ májẹ̀mú búburú nù. A fẹ́ wọnú májẹ̀mú ẹyọ kaṣoṣo tí ò ní àbàwọ́n. Tó sì jẹ́ májẹ̀mú pẹ̀lú Jésù. Ìpàdé àní ní kọ́lá lágbára o. Jọ bá mi pé gbogbo abiyamọ tó wà nílùú ò torí aago mẹ́sàn-án ẹ̀bẹ̀ yẹn á ti kún o. Màmá tó bá dé ìpàdé abiyamọ wa kankan tó dẹ̀rí pé bẹ̀ kún. Kò kún torí pé wọ́n wá wo bàbá alábiyamọ. Ó kún nítorí àwọn ènìyàn ti mọ pàtàkì bí ọmọ ṣe jẹ́ lọ́jọ́ alẹ́. Wọ́n mọ̀ wípé lọ́jọ́ alẹ́ agbára lè má gbé àdúrà bíi tìgbà kan rí. Wọ́n ti mọ̀ wípé àwọn ọmọ inigi lẹ́yìn ọgbà tí ọwọ́ ọba ṣe gbé mọ́ tí ẹsẹ̀ ò ṣe é gbé mọ́ lọ́jọ́ tó bá pẹ́ 150. Abiyamọ ìmájòkó sílẹ̀ lẹ́ni o. Ìpàdé àtàárọ̀ yìí kò yọ ẹnikẹ́ni ilẹ̀. Gbogbo ẹni tó ti fìgbà kan sọ̀rọ̀ òdì sọ́mọ rẹ̀ ló máa wà nínú ìpàdé àtàárọ̀ yìí. Gbogbo pẹpẹ ọ̀rọ̀ òdì tó lò ní jẹ wọn mọ. Òun la fẹ́ fi àdúrà bàjẹ́ lẹ́ni. Tí gbogbo ènìyàn máa mú ọba oúnjẹ wá. Tí máa dẹ̀ máa bu ètùtù oúnjẹ sínú rẹ̀. Màmá oúnjẹ ọmọ wàá rí jẹ o. Kò ní kọrọ̀ lẹ́nu rẹ o. Gbogbo ọ̀rọ̀ òdì tó ti sọ sí ọmọ láìmọ̀. Kò ní gbọ́ oúnjẹ ọmọ lẹ́nu rẹ o. Kò ní takọ ọmọ rẹ lọ́jọ́ ìṣẹ́ rere rẹ o. Ẹ̀rí ọmọ rẹ ò ní bá níbojì. Tọ́gùn bá dé mi ọmọ rẹ ò ní pin.
4: 05.5 FM.
2: Kàkú kò ní kágun sọ́ọ̀dì ọmọ rẹ. Ọ̀rọ̀ òdì kò ní mú ọmọ rẹ mọ́lẹ̀. Ọ̀rọ̀ òdì òní dẹ́ mẹ́jẹ̀mú ọmọ rẹ rú. Ọ̀rọ̀ òdì òní dúró de ọmọ rẹ lọ́jọ́ alẹ́. Ọ̀rọ̀ òdì òní gbe wa na sala ya jacob soro di sinare o pada se oro di onise si olori o oro di jacob si manese lo di aye re mu loruko je soro di oni mu amale oro di erodu si olorun lo ba ye re ya ye won ni baje oro di to jade ninu binu ikani oni bo ja mi si sinu o oro di oni di o oni di omo re oni di aya re oni de se re oni di ola re oni di ojo ale re o ma ran ja yo si otomotomo amara ko ni berele ewo amara o di dobu o oro di oni so amara di oni yeye no tem no si amara ko ni ale mo amara o di je pelebe ninu iya o ye gbogbo re pada leni o erin lodi gbo amara ma joba nile alaye e ko lo lodo amara ma rogolo e ja lodi bu amara ma ri aye gbe ipa ni aju aparo pa aju amara o ni pa o lekeleke lo le fun ajo de ta ko sala amara o ajo ni fi oja oran po emi ati iwa o o ni fi pa awon omo wa aran lo mo re o ma da ko ni daran o to ba pe omo re yo gbe ago re o ajo ni so modo ta re alade ti gbe di omo re o ni seru aye ile san bi du joye lo wa ni fokan bale tomo tomo o ni bi olohun to mo lori omo re o ire ta je ki ya baba re ri so ya lo ma se tomo tomo o so tele ire ta je ki awon asiwaju ile yo ri so ya gba aye wa tomo re ma ta sosan eni ba dena di omo re olorun ma de sami eleyi aye omo re ma balance aro ni kan tomo tomo olorun ri je ko omo re o se eni ti ara nkan o ni rogun frustration lori omo re o to ba lowo lowo gbogbo aye ni ba de yo aye ma bo yo anti ma loju kokoro won ni lu atogo togo omo re oni je lagala kadele olodi a fi fi la pe rin ojo kan lo ni yo omo re oni te ohun to fi ope bere lori omo ya gba eyi to fi awe bere lowo lowo orun da elohun o eyi to fi adua bere lowo lowo olorun ma jo loju gbogbo gbawe gbogbo gbadua gbadua lowo lowo lo ko je se ka jo re o gbogbo enu olorun soro awere je te wa gba wa rowo bu eyan lose yi o wa jiju ayo lori omo o ni weso wo lori omo agbelepo ta ko ran omo re o omo re o ni jari ko gbe ibanuje a pada si bi ko ni ka won omo wa o omo wa o ni ri akoba ti adaba o a je gaba lori omo ma so agbara nu oru awon omo re lagbara o wa yo ni ka won omo re o ni ri banuje lori awon omo yen o ni sofo lori omo mama o ogun oru o ni bori awon omo re wa layo lori awon omo re dale owo yin ma tenu tomo tomo baba ise yin dije anti wa rowo sowo o ni fi gbese ro gbese mo o omo re o ni gbe on toju lo omo wo ni gbe ge elera beru olorun yo dara fun tomo tomo okuku oni pa omo wa loju o omo re o ni foriko yesu lo awa kere kere ye yi ni omo nde lo yibo ori ni club ti won tin gbe bolu ni lo yibo awon yibo tu sani omo na ko ma ba on gbe ball eyan bi ya ma sami omo ti won na sa se yori o
4: oluwa mo dupe lori ire ajo oluwa segun ni ilu apa okoko to wa bi pe ranse na ni sa se yori atase ike won se science club si ni o ma fi owo se sani omo mo gbe oga tori pe o gba ise se lori ire ajo oluwa segun inu ilu ile okoko to wa
2: ko te sha si ori be ko ni foroko ni lo ko boya lo chele ri nu ran wa o be gbogbo ani to le pe bo le ri ko la gbadu ejaye leko lona AIT yen so fo olokada ko gbe lo si classic arena hall ago mesan ni o wa ri re gba agbo itori ni pati ore ta ma da loni atodu atagbalagba gbogbo ni to ngba bi jake jado la ma da ore ojo alele ni be ba ti fi ranje ni ke ma gbadua oluwa jo je ke ojo ale mi o dara ba se nda lori daddy mami la ma da lori awon omo yen gangan wipo oluwa jo je ke ojo ale o san awon omo mi bo ti wu ko kere to bo ti wu ko pato eyin ri pe fi ranse o de ni tumo o ojo ale gbogbo wa yo dara o olorun baba alabiyamo o aye lo wa hallelujah
5: hello prophet 090 60 57 11 10 le ko si 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 7714 lẹ́ẹ̀kan sí 30 34 34 7714. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: Abiyamọ a ò ní máa bọ̀jẹ̀ mọ́.
6: From Lagos, this is
7: Jordan. 105.5 FM.
0: This is Jordan 105.5.
1: Station with the voice for

0: 3 a.m. every day. Ayo, ni temi ti elu jojuma. Ame.
1: Ogbo mani fun Olorun loke. Fun gbogbo ko ti olugbo. To gbo mi ka kiri gbogbo rilede. Agbalaye. E o ma dupe lowo baba mi. Ma dupe lowo baba re. Eni to su e, eni to pa mo, en ti o je ko ti doku. En to fun alafani. Lati ri ojo ta pe lojo Olusegun. Aja Segun to ti ri ojo Tuesday. Ni gbogbo le to gbe ngbo mi. Awon kan be ri ojo Tuesday won ri. Ṣùgbọ́n wọ́n ti rí ọjọ́ Tuesday máa dúpẹ́ lọ́wọ́ onímọ̀jẹ̀mú dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún ẹ láǹfààní tí ó fẹ́ lómi ó yá bọ́ síbi pẹpẹ tó yà sọ́tọ̀ níbi ilé rẹ yí níbi pẹpẹ rẹ nígbà méje bó ti yí òun dúpẹ́ lọ́wọ́ ẹ náà nìyẹn bó ti wá ń dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ tó jẹ́ kórè 2209-2026 ní gbogbo ilé tó gbé ń gbọ́ mi pátápátá yá padà síbi pẹpẹ yàjọ kálẹ́lúyà ńlá mẹ́sàn-án àti ògo mẹ́sàn-án kábí dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ bó ti wá ń dúpẹ́ yẹn bó ti wá ń gbáradì fún ètò yẹn máa pẹ́ bí parápọ̀jù lùmọ̀ sínú ètò yìí bó ti ń pè wọ́n èmi náà ni wòlíyìn tí ẹ ti mọ̀ ọlárẹ̀wájú ọlágbẹ̀mí jp anonimodigba kí ni bàbá mi arúgbó ọjọ́ ní kájọ sọ náà ni tó wúrọ̀ yámi díẹ̀ nú àkókò rẹ yájọ nínú ẹjọ́ ẹ̀mí ká gbọ́n tó ní májẹ̀mú ní mo gbọ́ kan tó ń tẹ́jú sí mi náà ni ti wúrọ̀ yìí ó yá gbága jókòó rẹ sí mọ́tò sí yájọ nínú ẹjọ́ ẹ̀mí ká gbọ́n tó ní májẹ̀mú ní mo gbọ́ kan tó ń tẹ́jú sí mi náà ni tààrọ̀ yìí ó yá yájọ lọ ṣíṣe àwọn àpòsílẹ̀ orí kẹta ẹsẹ̀ kínní ó yá.
2: Ǹjẹ́
1: Pétérù àti Jùánù jùmọ̀ ń gòkè lọ.
2: Sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà.
1: Ní sí tẹ́ḿpìlì ní wákàtí àdúà. Yes.
2: Wọ́n sì gbé ọkùnrin kan tí ó yára láti inú ìyá rẹ̀ wá.
1: Ẹ máa gbọ́ wọ́n gbé ọkùnrin tó ń yára láti inú ìyá rẹ̀ wá. Àwọn kan wà táyé wọn yarọ tíṣẹ́ wọn yarọ tó ń gbọ́dọ̀ ṣe tó ti yarọ àwọn ní bàbá mi rán mi sí. Yes.
2: Tí wọ́n máa gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì.
1: Wọ́n máa gbé kalẹ̀ lójoojúmọ́ lẹ́nu ọ̀nà tẹ́ḿpìlì.
2: Tí a pè ní dáradára.
1: Tá a pè ní dáradára.
2: Láti máa ságbe.
1: Lọ́rọ̀
2: àwọn tí ó wọ inú
1: tẹ́ḿpìlì. Àìmọye ayé ló ń ságbe lónìí tí wọ́n ti gbégbé abára fún. Wo bí bàbá mi ti rán mi sí yín. Àárọ̀ ìlógún yẹn máa rún tẹ́ ò ní rí mọ́. Yes.
2: Nígbà tí ó rí Pétérù òun Jùánù.
1: Nígbà tó rí Pétérù òun
2: Jùánù. Wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì.
1: Wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì.
2: Ó ṣàgbé. Pétérù tẹ́jú mọ́. Pẹ̀lú Jùánù.
1: Ó ní.
2: Wò wá.
1: Ó fiyè sí wọn.
2: Ó retí àti rí nǹkan gbà lọ́wọ́. Pétérù wípé. Fàdákà àti wúrà.
1: Èmi kò ní.
2: Ṣùgbọ́n.
1: Ohun tí mo ní ni èyí.
2: Ni mo fi fún ọ.
1: Lórúkọ Jésù Kristi Nasareti.
2: Dìde.
1: Kí o sì máa rìn.
2: Ó sì fà á ní ọwọ́ ọ̀tún.
1: Ó fà lọ́wọ́ ọ̀tún.
2: Ó gbé e dìde. Ní ojú kan náà. Ẹsẹ̀ rẹ̀ àti egungun rẹ̀ kókósẹ̀ rẹ̀ sì mokun.
1: Ó fà á dìde. Mọ́mí wọ náà dìde kó ṣe ohun tó lè ṣe láàárọ̀. O ò lè dìde, o lè rìn. Ṣe ohun tó lè ṣe. Bó pípé mo ti ń sọ̀rọ̀ ni wà á rí wòsàn. Tí wàá sì rí ṣẹ́gun bẹ́ẹ̀ lùlúwa lọ́rùn àmọ̀gún kò yí padà Jésù olúwa wa kí ni a ti parí ẹ̀ ṣebí torí ìgbàlẹ̀ mi ẹnìkan ni tó ń gbọ́ mi ó ìdẹ́ni ìgbàlẹ̀ ọwọ́ ẹ kó fẹ́ jẹ ó ti pa ìmọye ayé láti pasẹ̀ rẹ ìwọ náà ló sáyé wọn dín rárá jákujàku ìwọ náà ti ba ayé ara ẹ jẹ nípa ìmúkúmu ó dẹ jọwọ kó fa ayé ẹ fún Jésù pátápátá kó dẹ rí àánú gbà ló bá parí Proverbs 28 verse 13 kìlómi.
2: Ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Kì yóò ṣe rere.
1: Ṣùgbọ́n.
2: Ẹnikẹ́ni tó jẹ́wọ́. Tó kọ sílẹ̀. Yóò rí àánú.
1: Ẹnikẹ́ni tó jẹ́wọ́. Wọn náà kọ́lẹ̀ kó lè bá rí àánú gbà. Ló bá tán. Níbi tá a dé bó ti ń jẹ́wọ́ Jésù Olúwa tó dìbọ̀nà. Jápọ̀dà síbi pẹpẹ. Wà á máa sọ pé Olúwa. Olúwa wà á máa kígbe. Olúwa. Ta ló sọ mí sí o. Ta ló já ayé mi sí o. Olúwa gbaṣọ ògo mi padà kó wọ̀ mí láṣọ ògo padà kó dẹ̀ wà ní kó wà lọ́rùn mi wíbi kí n sì máa lògo lọ àdúà mazoka ibatonia rigatapo ezute enda prodosh likata marubia azume enda prodosh jésù olúwa wa níbi tá a dé gbómi ilẹ̀ kó gbóròró rẹ̀ orúkọ jésù ọwọ́ iná kó wọnú ẹ̀. will be called to a shabula, called the fire to burn. Yes, Oluwa, amen. Never will be told by why. Sell me a banker, banker, someone who nice. Boating Kaye, O Padari, your white barrel, Kasam Tatisi, Boating Ka, Ishabunde at the Sam 2, O the fire to burn. Yes, Oluwa, amen. Never daddy, my bam, and I'm a senecal. Don't bum in late. Over do ye, o ye, over do, when my German king came before, Badua dada, call the Basha Shayori, Mok Badua, and me as a yori co badia, co wale, co de wa dupe, yes, Ulua, amme. Baba, melame senneke, no sheluni, Ulua the king sotele siye, Kiuntimori, call the jaboli alo, Mosotele, oya, Kuntimori, co jaboli alo, call the fire dupe, yes, alaba viva, amme. Maybe that engineer, we are not there, brother.
3: Praise the Lord.
1: Hallelujah.
3: You come in the following show, we took a lot of Lord and life. We told him she knew I gave him. We were at the local side.
1: In local.
3: We took a pay, Mori was a big back.
1: Cabbies, you know, she didn't.
3: Oh, Tilani was a continuing babble, no time for that malaria.
1: Time for that malaria.
3: TV, you need that road sometimes. I have been going, I think my baby should do.
1: Cabbies.
3: When you are dry, lady. Fan
1: ke talon fan ni
3: mo fe fi fan o se eh eh eh de pa se fan
1: le ba wa to fan o bi
3: ni
1: ba eh ah mo dupe lowo
3: olorun mo yin
1: lo ba o ba so bi mo se o pa fo da ma le ori bi
3: fan ye ton bi ti
1: a ori bo tun ti lo e de
4: kabiyesi egberi fọlọrun sọ lati yana ologbo and the typhoid and malaria baja ti o le duro to le gba fan kede lo mommy lo ba gbera wa sinu ipade ibe ni typhoid and malaria se si to gba fan ti o sin to se mo obi ti gbogbo ogun to nja to de wole ni ojo ko jisu ta lo tun ni typhoid and malaria ori efe ti fọlọrun sọ ni gba lati yana ologbo iwo na gbori efe yen ko de san ko de ma dubula isan ko de ma ki gbori bifo ko ma ki gbe typhoid mu o de ti ribe o se to ma yi pada yes oluwa wa amen ibi ta do ba fe ro se ma re to wa lowo lo soso no do do no soso o sub number ni ko ti ba mi so oya 0803463 isoro wa fun won obi lati se won kan si indicate awon to koyin la kopati obi ma ko certificate ebo ke yan si mimo gbo ayin ni se owo patapata ko ni se ma bo la ro ki gbadua si ki de surisi ni bo lu ti gbo mi gbo en te gbo mi ni songo ju ori ataya na ye si gbo en ti yan lo gbo nko gbo en te gbo wa lati ramoda ku tonu iwo na ti gbo wa eh se me boda ma bo gbo en ti be gbo wa labule egba e koro eyin ti command ko tun dim eyin ti e gbo wa ni ale moso kini won na nduo se gbo eyin te gbo wa patapata te wa ni keja ale kini won na nduo se ma bo gbo eyin te gbo wa lo should mu se challenge won na ma bo alaka stadium won na ma bo balinde omo to tun na si yana paja bole eh ni yana paja under bridge fun us opposite here to ba the fun us be gbokada kan be ni bo lo nlo nbe gbokada kan po nlo si yana odu number 5 Victor Olaya Avenue o ti de be na ni jo de ni ti wa de fa yo dupe Jesu alagba mi wa amen bo en te gbo wa ni korodu kini won na nduo se korodu lo wa odo ngbuyo won na ma bo baka na gbo en te gbo wa patapata ni my two daughter kini won na nduo se ma bo ninu eto yi ati gbogbo eyin te gbo wa patapata te wa ni ogba aguda mowe bega pe cinema orile ma gbo ti kuyo omo to tun lo si yana paja bole ni yanodu fese rin wole number 5 Victor Olaya Avenue debe na ni oju ode ni ti wa de fayo dupe Jesu Oluwa wa amen ni bi ta de gbo en te o le se ke ma ran wa lowo e lo galaye e lo de ni ti e mi mo ran lowo ke ina ni adeto ati aniseku Jesu alagbabi wa amen ni bi

sílẹ̀ láòsì fi ṣe ẹnìkan níbi ìbáwo gẹ́gẹ́ bí ohun ọlọ́run ẹ máa bọ̀ níbi pẹpẹ dádì àti mọ́mì ẹ wá dọ̀bálẹ̀ ẹ wá kúnlẹ̀ ẹ já jọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi tó tún jẹ́ ọ sí ìmọ̀lẹ́ àlàyé lónìí ọjọ́ ìṣẹ́gun gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ lọ́wọ́ ṣẹ́gun fún yín ẹ máa bọ̀ níbi pẹpẹ ká tó lọ sí Facebook and TikTok mọ́mì àti dádì ṣe lè dọ̀bálẹ̀ ṣe lè kúnlẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ bàbá mi onímájẹ̀mú ẹwà ìpẹ̀kun ògo ìpẹ̀kun ọlá ọba tó ju gbogbo ọba ayé lọ wòlíì ọ̀dẹ́kun lè ń sọ pé o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run náà ń dúpẹ́ ti yín o pé bí àwàdà bí eré àwa la tún lo oṣù yìí tán o oṣù yìí ò lò wá ẹnjìníà àwọn bàbá ti dọ̀bálẹ̀ àwọn mọ̀mọ́ ti kúnlẹ̀ ẹ pé pastor mrs Temitayo kí wọ́n mọ gbóhùn ọpẹ́ wa sókè ká máa fi dúpẹ́ tiwa wàá gbagbára lónìí

bí ọwọ́ síbi tí adé rẹ wà adé orí rẹ ò ní sí adé ògbólódé yìí mo ní kò ní sí adé ọláre mo ní kò ní sí adé ògbóre mo ní kò ní sí kò ní sí kò ní sí ogun tó já adé àwọn òbí ẹ tí wọn ṣe dé ní adé dalẹ ogun yẹn ò ní jà ọ lórúkọ olúwa adéyẹ ò ní sí dànù wọn ní pàlélé wọn ní pàlélé wọn mọ ní pàlélé òòrùn ànúgbà o ọ̀rọ̀ rẹ adayọ ògo ni a kárí ayé ó máa kárí ayé wà á di ògo àgbáyé a sọ ọ́ di mímọ̀. A sọ di mímọ̀ láàrin àwùjọ ẹnu rẹ̀ tọrọ in the name of Jesus wà á dẹ̀ ṣe bí ọba Jésù olúwa wa orúkọ mi ò yí padà apostle àti wòlíì SMO Mustapha JP bàbá ṣe bí ọba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tólùjọ á wà ní gbaremo idiobi airport area ní ìlú ibadan ó gbàdúrà lórúkọ jésù ó máa ra ànúgbà oṣù ń parí nìyẹn on the one mọ́gbàgbé ẹgbọ́ òtún lówáwí olúwa ní kí gbogbo èèyàn pátá

0: all of get slippers to turn. To ba ti be on the one to ba se mi ni wone ni ale ola Wednesday in ya ko slippers be se gbe bed mi in ba ti ji o ni tesebo pa le slippers to ku mo ma se mistake no wo mi iyan ran ko wo wo fura e lora wo fura lo ya sinimo wo fura na lo wo ko wa fi bere fun oda totun oluwa je rin pade ori je rin pade anu o so mi ni rani o gboro wo lu ogo ni mo gbadura o ma ra anu gba
1: amen
0: o ma ra anu gba
1: amen
0: o ma ra anu gba to ba ti di on the one bo ma wa anoint gbogbo awon slippers ye pata awon anoint e be ni ani o gboro bo si ipele to kan igbese se pataki laye gbogbo igbese ta ba gbe laye ese na ni o fi gbe na se pe ni igbese igbese ni ese ni to ba pade eyan to ba pade olori ese ni mo gbadura loruko Jesu o ba ba anu pade
1: amen
0: o ba anu pade
1: amen
0: o ba anu pade
1: amen
0: o ba anu pade
1: amen
0: o ma ba anu pade
1: amen
0: o da ori reje ti
1: amen
0: ori reje ti
1: amen
0: anu ma fo fo
1: amen
0: anu fo fo
1: amen
0: anu fo fo
1: amen
0: awon jo kan be to gboro ma mo to gboro ma ko sile bi Friday to kain ninu osu ah ma ko sile o so pe to koja ati se ni 16 17 18 sugbon e ti osu ta fe mu yi ti October Friday to kai en la pade lolufo ape eyin te ba wa bi to jina e ma plan e sile ni eyan ma plan orire kale ni orire wole o wole o wa enikan plan e ni la plan orire ke dede wa ah mo gbadura orire ma je ti ese so nto ba na je o na get ara prepared for the program to ri pe akanse ni awon program yen loruko Jesu mo wi ade tolo fi pa oleyi loruko Jesu eso ni gba lori e
1: amen
0: ota oni gba lori e
1: amen
0: ota oni gba lori e
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ni opolopo Thursday atojo Sunday mo ma wa ni Igado Lasu Igado Road hotel bus stop so pe se bi oba lo nlo loruko lo o ma ra anu gba
1: amen
0: o ma ra anu gba
1: amen
0: gbo mi sa o me Bethsaida who to guest ready gbogbo pe ata ma se ati pari e o ku sowo e ni lu badan gbe so pe iwo na wa se kini o gba eti se omi Bethsaida ti e ki iwo na ni eri to po number 1 number 2 a ma fi ororo yan awon slippers yen pata gbogbo eyan omo Olorun leko ni Ibadan bikibi te ba wa make sure pe o wa ni ipade Bethsaida ti October o se pataki loruko Jesu wa ra anu gba
1: amen
0: na o so pe oluwa
1: oluwa
0: ase adani duro
1: ase adani duro
0: le jade ko laye mi
1: le jade laye mi
0: soro dada so pe oluwa
1: oluwa
0: ase adani para seyin
1: ase adani
0: para seyin jade ko laye mi o ya adua
1: oluwa Jesu oluwa Jesu oluwa Jesu ayi mi o
0: ma ya la
1: se jabo
0: le ba lo wa sa ma ya lo Oluwa wa so fun
1: Oluwa
0: sona mi ni rere
1: Oluwa
0: sona mi ni rere o ya adua
1: Oluwa Jesu Oluwa Jesu Oluwa Jesu eri mi o
0: ya
1: se bi obo Oluwa sona mi ni rere
0: Oluwa
1: Oluwa
0: ti mi ni ona abayo
1: se mi ni ona abayo
0: si isoro tin ja ilu mi
1: si isoro tin ja ilu mi
0: si ona abayo
1: ona abayo
0: isoro tin ja ilu mi han mi
1: si isoro tin ja ilu
0: mi ti Nigeria
1: ati se
0: o ya adua
1: Oluwa Jesu Oluwa Jesu Oluwa Jesu eri mi lo
0: Oluwa de wa de wa ya
1: Oluwa
0: gbẹbẹle ni olo ma fi gigo o ma fi te olorun be si ni o yo fi ona igbala han Psalm 91 verse 16 mo gbadura e mi gigo loruko Jesu olo a fi da olola
1: amen
2: Ẹmi gbọ́ lọ́mọ sọ ìyá o. O gbọ́dọ̀ kúrò wéréwé. Lórúkọ Jésù ẹ̀mí gígùn ọlọ́run àfi dá ọ̀rọ̀ la. Ó dá ẹ̀yin òbíwọ̀n ẹ̀ bá ń tẹ́wọ́ yí. O ò ní fọwọ́ rẹ̀ bọ́ ọmọ sí. Àwọn tó tẹ̀síwájú o ò ní fi gbókò ọmọ. Àwọn ọkọ̀ níbẹ̀ tí wọ́n ti rò tẹ́ da kéèyàn máa tú pété lè dì síbẹ̀. Kò tẹ́ ibi yálé ẹ̀. Kò ní yálé ẹ̀. In the name of Jesus. Ora anuba. Ora anuba. In the name of Jesus. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ wà lọ́sọ̀gbọ. Káyàyàyàyà. Òní máa ní agbára sá. Àpẹẹrẹ gbàgbọ́ ó ń bẹ lẹ́yìn ọkọ̀ bá a ti ń gbébọ̀ látàdó a ti gbédé sí òṣogbo káì ó máa ní agbára dáadáa estate láti máa pàdé lẹ́ni èjìgbò park yẹn ibẹ̀ láti máa pàdé ó máa ní agbára ẹgbọ́n mi sá àdúrà ló ń gba agbára òkè gbà aago méje ìpàdé ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run tẹ́ wà léjìgbò gbogbo ṣebẹ́ bá follow us pátápátá tó wà ní èjìgbò àti agbègbè rẹ̀ ẹja pàdé ká ẹgbọ́n mi sá àdúrà ló máa ń gbà agbára òkè gbà ó kù sọ́wọ́ ẹ tó bá ti wà ní èjìgbò aago mẹ́ta là ń pàdé ní alhaji adesina street ní ọ̀nà ọjà sopo bẹ̀rẹ̀ tí máa pàdé léjìgbò ó máa ní agbára wà á ti rí bánà wa ń bẹ̀ ní church wa nìyẹn ògalémasẹ ní àròdì ha mo pàṣẹ ọwọ́ adánidúró yẹn ó yà gbiná bẹ́ẹ̀. Ó yà gbiná. Gbiná. Gbiná. Gbiná. Gbiná. Gbiná. In the name of Jesus. Ojú olúwa mo ń wá àyàn rí ni tó bá ti wá àyàn rí ẹni yẹn bọ́. Tójú ọ̀rọ̀ ọba tí ìwà àyàn kò sẹ́ni tó lè dẹ́ni yẹn mọ̀. Oní sáàmù 89:20 Psalm 89:20 Ẹgbọ́n Dibẹ́lì wí yẹ́sì.
3: Èmi ti rí Dáfídì ìránṣẹ́ mi.
2: Bíbélì wípé èmi ti rí Dáfídì ìránṣẹ́ mi. Orí ni Ọlọ́run lórí. Yẹ́sì.
3: Ọ̀rọ̀ náà mi mímọ́ ni mo ta sí ilé
2: orí. Ẹ̀rọ orí ó fi ọ̀rọ̀ yàn ìlàyé dàmọ̀. Kò sẹ́ni tó mọ Dáfídì from nowhere. Agéjù ló ń gbé location ẹ kò determine ibi tó máa dé láyé. Location tó wà Ọlọ́run ló máa rí ẹ ńbẹ̀ ló máa gbé ọ jáde gbọ́mísà ẹ̀náwó tán mo gbàdúrà ojú olúwa máa wá orí. Ojú àánú rẹ̀ máa wá orí. Ojú ògo rẹ̀ máa wá orí. Gbogbo ẹni tí ó bá dìde láyé ẹni tó wá fẹ́ jẹ́ èèyàn ẹni tí ó bá dìde tó wá fẹ́ jẹ́ èèyàn láyé ẹ gbọ́mísà kì í ṣe nípa agbára ẹ o. Bẹ́ẹ̀ni kì í ṣe nípa ipá kì í dẹ̀ ṣe nípa agbára bí kò sí nípa ẹ̀mí ọlọ́run ló máa lókèétì ẹ̀ sàkáráyà oríkẹrẹ ẹsẹ̀ kẹfà olóṣọ bẹ́ẹ̀ mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù ojú ọ̀la máa wọ ọkàn ó máa wọ ọkàn àwọ ọkàn àwọ ọkàn àwọ ọkàn àwọ ọkàn àwọ ọkàn àwọ ọkàn àwọ ọkàn àwọ ọkàn àsọtẹ́lẹ̀ máa ń wáyé ni yá Jósẹ́fù ọlọ́run ti sọ fún láti ìbẹ̀rẹ̀ wọ́n ti rí ìran ayé ẹ̀ wọ́n ti rí ìran ògo ẹ̀ mo sọ àlá kan ní ọjọ́ saturday mo ní màá padà sọ èyí tó kù ní ọjọ́ sunday èyí padà sọ màá sọ ẹ gbọ́ ìran tí wọ́n máa yẹ rí tó o bá gbọ́ padà lọ sí facebook ó lọ gbọ́ ti saturday ẹ wá gbọ́ èyí tó tún padà là ó lòun rí igi ọsàn ńlá ó so ó dẹ̀ so gan àwọn yẹn wá ń jẹ èso yẹn wọ́n mú bọ́n ṣe ń ka bọ́n ṣe ń jẹ ẹjẹ́ mọ̀ pé èso yẹn ò dẹ́kù èso yẹn pọ̀ àwọn yẹn wá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó wá rí pé òun wà ní ilé ńlá kan òun ló wá jókòó síbẹ̀ bí ọba bí àfin bẹ́ẹ̀ pé òun ló ní ọgbà náà àmọ́ lójú ayé oúnjẹ ìyà yóò mọ̀ rò pé bó la yóò ṣe rí ọlọ́run ti ń sọ fún ọ ibi tí ògo rẹ wà aláàrẹ máa ṣe oh my god aláàrẹ máa ṣe gbogbo ẹ tó bá lánàá ògo ló ń wòlíì gbàtí joseph lálàá tí ẹ instead tó ẹ kó wá wòlíì tó máa túmọ̀ ẹ̀ fún ó lọ túmọ̀ ẹ̀ fẹ́wọ̀n ẹ̀gbọ́n ẹ̀ ó lọ túmọ̀ ẹ̀ fún pẹ́rẹ́ǹtì ẹ̀ ó lọ túmọ̀ ẹ̀ fún àwọn tó máa misinterpret àlá ẹ̀ ká alábàjọ tí wọ́n fi tà lẹ́rú kò ń ṣe pé ó wà ní ìṣúra ẹ̀ pé wọ́n máa tà lẹ́rú kógo tó yọkọ̀ but ó lọ ròyìn ogo ẹ̀ fún àwọn tó máa gbógun ti ha ta ni wọ́n sọ àlá rẹ fún ta ni túmọ̀ àlá tiẹ̀ sáwọn tó máa sì ọlọ́nà àbáwọn tó mọ̀nà ibi tí olálàgbà ló ń túmọ̀ àlá rẹ fún ọ onílò ẹ tó máa túmọ̀ àlá rẹ fún ọ yìí tó fẹ́ jẹ́ ọlọ́run ti mọ̀ ẹnìkan gbọ́ mi àní mo sọ tẹ́lẹ̀ lórúkọ olúwa tó dá yé àti ọ̀run mo ní wàá rògbòdò láyé òróró máa wá ọkàn ó máa wá ọkàn ó máa wá ọkàn ó máa wá ọkàn àǹfààní ńlá ló jẹ́ fún wọn tó wà ní òṣogbo lónìí pátá wàá gba òróró lọ́wọ́ wòlíì gbogbo tó wà léjìgbò lónìí pátá wàá gba òróró direct that lowo woli o tin gba end rebel lo o fe gba direct me mo nto e ko di lowo ti o fini simbi pade lai mo so tele bo luwa tin be ti e me wa ne wa yo luwa ti mi do aye re ma dide
1: amen
2: oh my god o ma dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: yo dide
1: amen
2: and in the name of Jesus ha ngba ba wa jojo Monday ati Tuesday a wa ni Benin City ati Ugele gbogbo eyan mo lo te wa ni Benin City te wa ni Ugele e ku mura igbalejo woli a so tele leleyi mo wu loruko Jesus aye re ma dide
1: amen
2: wa leri
1: amen
2: so pe oluwa
1: oluwa
2: je leri
1: je leri
2: oluwa
1: oluwa
2: emi leri kan oluwa
1: oluwa
2: e si weri kan mi
1: e si weri kan
2: mi in the name of Jesus awon to so re te de rowo abe ro lohun
4: Olorun baba se bi oba e ka wo mo le ri Olorun baba Olorun baba se bi oba dadi mo le ri o eri mi akoko ba te wa si Abuja ni osu keje ke wa se police ni old parade ground mo wa nbe mo wa mo de ro wa gbara yin laye ni mo wa nara awon pe pe te ni ki won support party transport lati ma move lati arezi fun awon lati wa pe ka mo jade mo jade baba e gbo wole mi de ro wa mi ni before me mo ma fi pains shopping ni by the week let's amen bayi odo mo subu ni ngba yen leko but mo ma yen mo lo hospital mo sha ma

sáàbù máa tí mo ti ń tẹ̀lé tí mo ti padà sábùjá tí mo fi padà wá sí kò mú fọ́lọ́ ní online ìgbà mi ti máa wà lẹ́kọ̀ọ́ tí máa ti táyì bá wà fún mi máa wá sí ìbàdàn àwọn sí program ìbàdàn ìgbà tí máa gbọ́ pé ẹ̀ ń bọ̀ lábùjá àwọn sí àpì ìyá ọmọ ọ̀pá òkèdàpọ̀ ọjọ́ kan rí kùsíẹ̀ five day tẹ̀sán ọjọ́ kan ni mo pa jẹ but the rest day mo wà ṣọ́ọ̀pù mo dẹ̀ wà bẹ́ẹ̀ mo dẹ̀ rọ́wọ́ ìyanu mo rọ́wọ́ àánú ní ẹ̀yìn àkọ́kọ́ ni bàbá ọmọ èkejì lọ báyìí lóṣù tó kọjá ẹni oṣù fà bàbá mo rí fà ó ẹni ká san 6,000 láti from first to six ìjọ ní ọ̀sán tèmi lọ́tọ̀ ti oṣù on the five yẹn gan mo ṣe gbọ́ program tó láàárọ̀ nídájà mo ní kí n sáré ṣeré 6,000 so ọkàn mi wá ti kú fò ṣùgbọ́n tí wọ́n dọ́fíìsì tí mo débi iṣẹ́ ọgbọ́n mi ti yè owó tí mo ọ̀rọ̀ má gbọ́ mi máa ti lè sàn mo ní pé kí n sáré mo gbọ́ kí n sáré lọ́sàn mo ṣe ń jáde lọ́wọ́ gbogbo àwọn ìṣeré ẹ̀rọ ọ̀gá mi kan tó pàdé mi lọ́wọ́ náà ṣé mo ti report pa mi rẹ̀ mo ní mo ti sọ jùlọ ọmọ ọ̀gá mi náà dé tí wàá rí lọ bàbá ìyá ń lọ́jọ́ ní ọ̀dí 5 tí mo tiẹ̀ tí ì san ọ̀rẹ́ má jẹ́ mi ní oṣù fàtẹ́sọ ẹni ẹ fún mi $200 sáré sanrẹ má jẹ mímu jẹyàn tó mú bẹ́ẹ̀ ní kí lọ sán kí n dìde kí lọ ṣe nǹkan tó má dìkẹ́ wọn àsan ni mo pàdé wọn lójọ ilẹ̀ fún mi ní owó yẹn so bàbá mi lè ní oṣù tó oṣù kẹjọ ni

0: ẹjẹ́ lọ sínú ìwé ìròyìn Daily Post bó ṣe ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ epo gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé o sínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní ilé ìta epo kan tí wọ́n pè ní MRS ilé tí ó wà ní ìlú Abuja wọ́n ní wọ́n máa yí owó epo wọn wálẹ̀ o wọ́n ní wọ́n yí iye tí wọ́n ń ta jálá epo wọ́n yí wálẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àfojúsùn nípa ọrọ̀ ajé ọjà epo náà ni wọ́n sọ̀rọ̀ lánàá ọjọ́ ajé Monday níbẹ̀ gangan ni wọ́n ti sọ pé ilé epo MRS tó wà ní ìlú Abuja epo wọ́n ti ṣe àtúnyí iye tí wọ́n ń ta epo jáde fún aráàlú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní àlàyé wọn ni iye tí wọ́n ń ta epo báyìí jẹ́ 1,370 naira fún jálá lítà kan gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé tẹ́lẹ̀ ó wà ní 1,395 naira ìyún wá ni wípé wọ́n yọ 25 naira kúrò lórí iye tí wọ́n ń ta epo wọ́n ní yíyípadà owó epo tí MRS ilé ìta epo MRS ilé tí wọ́n wà ní ojúnà kantapi ní express tí wọ́n pè ní lúgbé nílùú Abuja gẹ́gẹ́ bí wọ́n ṣe yí owó epo ọ̀hún wálẹ̀ tí ìwé ìròyìn Daily Post ṣe gbé jáde gbàgàdà láàárọ̀ náà náà ni ìdàgbàsókè ńlá náà ni ó bá ọ̀rọ̀ epo nínú ọ̀sẹ̀ tuntun tá a wà yìí gẹ́gẹ́ bí ilé ìta ilé ìfọ epo ìyẹn Dangote ilé ìta ní nǹkan tá a ti lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà lórílẹ̀‐èdè Nàìjíríà pé a nílé ìfọpo a níbi tí wọ́n ti ń fọ epo tá a ti ń gbé jáde tó jẹ́ Dangote Refinery ilé tó wà ní ìlú Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n ti àwọn náà yí owó epo tí wọ́n ń gbé jáde wọ́n yí wálẹ̀ tẹ́lẹ̀ bá gbàgbé 1,350 naira òun náà ní ilé ìta epo Dangote ń gbé epo jáde tá a bá fi sówó owó tá à ń ná lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ṣùgbọ́n báyìí o wọ́n ti yí sí 1,325 naira fún jálá lítà kan èyí gangan náà ló jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àfojúsùn àti olùmọ̀ràn kan nípa ọ̀rọ̀ epo náà ni wọ́n fi wá sọ pé ìyípadà èyí ó jẹ́ kí ó jẹ́ pé ìhun ọsàn orílẹ̀‐èdè Nàìjíríà àti pàápàá jùlọ ọrọ̀ ajé epo yóò so dúdùn nínú ọ̀sẹ̀ tuntun eléyìí tí a wà yìí wọ́n ní káàkiri tùbútòrò ìlú Abuja náà ni wọ́n ń ta epo ó kéré tán 1,370 naira náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìta epo ni wọ́n ń ta epo wọ́n ní ṣùgbọ́n ilé epo MRS eléyìí tí wọ́n ní àwọn gangan náà ni wọ́n dúró tán ló jẹ́ kí àwọn oníròyìn wá rò pé iṣẹ́ ńlá rẹ ṣe o tẹ́ ẹ fi lè yọ 25 naira kúrò nínú iye tẹ́ ń ta epo látàrí ìgbésẹ̀ tí ilé ìtapo ilé ìfọ epo Dangote ilé tí wọ́n ṣe ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí Daily Post náà lẹ́ẹ̀tì bá láàárọ̀ yìí wọ́n ní àwọn àjọ DSS ìyẹn àwọn àjọ tí wọ́n rí sí tọ́jọ́ agbófinró ṣùgbọ́n aláwọ̀ dúdú aṣọ dúdú làwọn wọ̀ tí ò ní àbàwọ́n kankan nínú tá a mọ̀ sí DSS ìyẹn Department of State Services wọ́n ní wọ́n rí dájú wípé àwọn rí ẹ̀sùn kan tí wọ́n fi kan àwọn agbésùnmọ̀mí kan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ibrahim Usman ó ní orúkọ kan tí wọ́n máa ń pè ní Dan Ìyálè wọ́n ní àwọn àjọ DSS rí dájú wípé wọ́n sìn débèbè ẹ̀wọ̀n ikú wípé adájọ́ gbúdọ̀ dájọ́ kú fún gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn wọ́n ní àwọn àjọ DSS wọ́n rí dájú pé wọ́n sin Ibrahim Usman tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tiẹ̀ ń pè ní Dan Ìyálè wọ́n ní àwọn àjọ DSS rí dájú pé wọ́n dúró títí pé ìdájọ́ dẹ́sẹ̀ lórí arákùnrin pẹ̀lú ìwà tí wọ́n ti wù tó ti wù ìwà tó ti àwọn iṣẹ́ bíi láabíláabí lóríṣiríṣi tó ti dá lára wọ́n ní ẹ gbúdọ̀ dájọ́ kú fún wọn ní àwọn àjọ DSS dúró pé adájọ́ amọ ohun tá à ń sọ ẹ̀sùn tó ń bẹ́lẹ̀ fọ́rọ́kùnrin ó pọ̀ dandan wọ́n ní àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ẹjọ́ kú náà ni wọ́n dá fún Ibrahim Usman tí wọ́n ń pè ní Dan Ìyálè gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ náà ni arákùnrin Ibrahim Usman ló ti ní ọwọ́ sí nípa ìjínigbé ìpànìyàn lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ ó tún ní ọwọ́ nínú àwọn mẹ́ta kan tí wọ́n ní wọ́n pa ní ìlú Sokoto wọ́n jí wọn bí wọ́n tún pa wọ́n àwọn mẹ́ta ní ìpínlẹ̀ Sokoto lọ́dún 2023 lẹ́yìn gbogbo atótónu àti àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó eléyìí tí wọ́n kó síwájú ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Sokoto òun náà ni wọ́n ṣe wá ṣe ìdájọ́ náà pé tọ́ lẹ́yìn gbogbo ẹ̀sùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n kà sí wọ Usman lọ́rùn wọn ni ìdájọ́ tí adájọ́ gbé kalẹ̀ náà ni pé kí wọ́n rèé lọ gbẹ̀mí lẹ́nu ẹ̀ títí tẹ̀mí ò fi lọ pa patapata yanyan lenu Ibrahim Usmanu gege bi wero yin dele post bo se gbe jade laaro toni $1.5 billion gbese tuntun te ju fe ko wa si owo torilede Nigeria fe ya ita ka ninu royin lana ipe $1.5 billion lowo ti orilede Nigeria tun won tun fe ya pe won fe fi se awon kankan kan sugbon lori e atiku en to je omoye ninu egbe selu ADC iyen fun igbolongo ibo odun 2027 iyen en to je bi omoye fun are ninu egbe selu ADC iyen atiku abubakar o tun ti igba kan na je igba keje are lorilede Nigeria o soro o ni ah se ri gbese ta tun fe pora wa si ye o wa poju pelu gbese to nbe nle tele o wa joko o wa ninu iyara igba fe re o ni to e je se awon alale iye ti eyan kankan lorilede Nigeria ta je ninu gbese to nbe nle nigba ta ti ko gbe esi iye ti eyan kankan iru oni isin komedola iye te je baba mi baba wa ti ma pe lati abesan iye te yin na je ati gbogbo eyin te ma pe sori otunu weroyin e ma je tan yin oruko yin mo pe le kankan gbese te si je nbe nle bayi o e wa ma defense ara yin gbada ba soju opo sugbe je so to fun yin bi atiku se gbe jade wi pe ah gbese nbe le fun wa rapata girigan ni oni rabaji gan o na ni gbese ele ti aje bayi iyan ni orilede Nigeria o ni enikan kan bayi o lowo lowo bayi iya mi oluwa seun lati korodu won ni gbese te je igbe ta ba si 716,822 naira o ni enikan kan je gege bi atiku bo se se lalaye o ni ta ba calculate re bi a se bo pe ta ba gbe sori osuwon ipe oya isiro iye ti enikan kan je ipe oke o MC rawa se mi je bi se sa eyo ko mi gona o je bi se won ni sugbo gbogbo orilede Nigeria gbogbo gbese ta je 716,822 gege bi on ti atiku so ni eri kankan lori kankan owo ta je bayi gbese ta je aje gbese gan ni o ni e wa sipo o ni 716,822 o na ni eri kankan je ta ba si sori eyan kankan ti nbe lorilede Nigeria gbogbo wa bayi ta wa lorilede Nigeria ta ba si pe okay o MC rawo iwo san ye bayi komedola o iwo san ye bayi mami iwo san ye bayi baba wa ti won pe lati ikoro ju eyin no so ye bayi awon
1: I dey listen to so get better information won give you no move an inch o boy
0: fun be ma daruko yin ke ma wo ye je gbese lo to e je gbese gbogbo ala je gbese gege bi atiku se wa tesiwaju o ni gbese tin be nle bayi ni gege bi won se ko ni akole pe odun 2026 lati gbedeke osu kefa ni won ti gbegbese ti orilede Nigeria je eliye owo ta ti ya ni bank agbaye ati ya ni bank agbaye owo ohun je 166.79 trillion naira o wa si lori gbogbo wa ta wa Nigeria le kankan latiku ba ni to ore oluwa ogunsolu 716,822 naira ba mi Joshua Akinola o je gbese won ni gbogbo wa je gbese bayi o gege bi iroyin daily post bi jade won ni awon ti won je ti won mojuto awon gbese e ti won pe ni debt management office iyen DMO awon na so pe gbogbo gbese to ile di Nigeria je ta si duro lori e yato si iye ta se fe ya a se fe ya kan ni sin yo gbogbo gbese ta je is 166.79 trillion naira owo yen mo lawon kan tun le san gbogbo owo yen la san alagbasitu lati meran won san ogbeni adio demola lati jolasco won san ayuba edun baba mi lati tele ota won san baba ori ajoba lati tube yo san oluwa fun mi layo lati paja won san akanla akinfala awon gangan mo fe ran tile kan baba e san gbese yen eyin le ba wa eyin ni agbalagba
1: no say one move your radio with you.
2: Hello Lagos, welcome to the
0: job. Oyin le di Nigeria o gbodo daru. Mo ri po se gbe jade gege bi atiku se so. Nbele. Iyen 166.79 trillion naira ta la je yi. Oni ki ijoba apapo. Ijoba tin se ijoba lowo yi. Oni ki won jade kan wa salaye bon se na. Ko do iwe ko wa sinu gbese. Atiku lo so ile di mimo laaro toni. E le gba change ninu iwe iroyin Daily Post. Ewo a ma da subsidy pada ki je pa wa na ni da subsidy pada o a da pada a da owo ranwo ri epo pada sugbon a kokko doju ko iwa je banu ile ta won loyibo npe ni corruption a kokko doju ko na ko to di pe a da subsidy pada ta ba yanju corruption lorile de Nigeria ta ba da subsidy pada gbugbe na yo dabi igba pe eyan mo nkan to nse ni o talento soro obi Peter Obi en dojo omoye ni egbe oselu NDC ogbeni Peter Obi lo so eleedi mimo o ni looto o emi lo da owo ranwo ori epo pada ti ba di are orilede yi o ni sugbon seri isejoba to ba ti da iworan ori epo pada iyen subsidy ta da owo ranwo ori epo pada ta da pada ta se awon to ye ka se nipa pe iwa je banu awon alaje alaje nunu alaje ti alaje poju alaje ju awon nkan to je pe oyinbo wa ko gbogbo e papo won pe ni corruption iyen iwa ibaje lorilede ta ba koko yanju re lorilede Nigeria obi ni esa bigba ta kan yin agbado seyin gba ni o obi lo so eleedi mimo lanojo aje monday ni ta all nibi ton ti se pade kan ni ipinle sokoto nibe gan ni obi ti soro fun awon alatileyin obi kwankwanso ehn nibe gan lo ti soro pe jeri a n lo sodun 2027 bayi a fe dibo o ni weje so to fun yo lo to lododo ni a ni idojo kan latari owo ranwo ri epo ti won yo iyen ijoba tin se je lowo lowo bayi o ni lo to ni won yo owo ranwo ri epo pe won yo ku nbe pe to subsidy is gone o ni sugbon we NDC we are bringing them back and da won pada bayo o ni a ma da won pada o ni sugbon ka to da pada a kokko dojo ko awon iwa je banu aje nu enu danu o ni akoko se kini a kokko yanu yoju e o ni tori pe eti ohun ma nkun lori o pe awon eyan nkun so le ti pe subsidy ko ba wa lelede Nigeria a n vote a lot o ni sugbon nbe ka face ni pe corruption po lorilede Nigeria iyen wa ninu we royin Daily Post obi soro ilekun e ma je ntan yin o nbe ninu we royin Daily Post la ro yi won ni ijoba ipinle Benue won ti na owo toto 7.1 billion naira latari lati fi se egba e ma binu awon ile yin shop
2: the night show and today we'll be discussing
3: the voices you need at work all day every day till payday
0: oyin ayin o je titi ijoba awon nkan to je pe awon eyan ti won se oju ona ijoba apapo itamo si federal road project to n lo lowo ni ipinle ni ipinle Benue won ni ijoba ipinle Benue wa gba sawa ma na awon eyan lara ni oda won ni gbogbo owo ta won ti na lati fi se compensation pe e ma binu gba ma binu e lole ile ti o ye ko toye bayi ile ti o ye ko toye bayi won ni gbogbo owo ta won ti na 7.1 billion naira na won ti fi se iwuri fun awon eyan gege bi en to je adare fun awon engineering ile ti won se ona na iyen en to je engineer tifua Tifua Wumbo ni won poruko re o na lo soro na wi pe looto lododo lo lo je pe opolopo ile ati awon dukia awon eyan ti o ti o gba ojuna titi ijoba apapo ile ti a nse lo lakoko ni ipinle Benue won ni sugbon awon okan dede gba pelu owo ipa won ni awon fun awon eyan ni owo ile ti o towo ni gbogbo ta won wa ti na lori pe gba ma binu e lo fi wa ile sibomi tabi ke fi wa shop sibomi te fi wa ibi te mo gbe e gba awon ile to je pe won ni CFO ile ti won fun ni owo won ni 7.1 billion naira ni ijoba ipinle Benue na ni won ti na inu iwe iroyin Daily Post na ni iroyin na ti jade laaro toni eba iroyin ohun ni ekunrere o won ni ile ejo ti mu ojo keji osu kewa gege bi gbedeke ojo ti sowore ti o wa fi oro gbera eleyin latari awon oro kubakun gbe ele to ti so si are Bola Ahmed Tinubu gege bi ile ejo giga to fi kale ti won pe ni federal high court gege bi won se fi gbedeke ojo keji osu kewa nan ti won fun eni ti o je omoye ninu egbe oselu AAC iyen African Action Congress to je omoye fun eto idibo 2027 iyen presidential candidate won iyen omo yele sowore won ni won ti so fun pe wa ojo keji ni osu kewa lo yoju si ile ejo giga latari bi o se nso oro kunbakun gbe si are Bola Ahmed Tinubu wi pe igba kan awo ikoko baba sasun gbogbo awon nkan ti o ye ko ma so si are orilede on lo nso o wa so eri ma je mi jo wa ko gbogbo eri re dani to ba ko dani iwa le o sele o won ni eleyi na ni won fi si sita ti sowore na wa o pe to ko si wahala o won ni te ba gbagbe ejo ti won pe sowore fun ina ni o sele ni osu kejo odun 2025 lodun to koja loju opo esi re nigba ti sowore fi sibe koda o fi soju opo facebook na nigba to so pe are Bola Ahmed Tinubu odaran ni won lo soro pe are Bola Ahmed Tinubu o je enikan ti nse agbateru iwa ajebanu lorilede yi won ni esun igangan na ni ile ejo giga wa so pe to sowore o ka to wo 2027 o ko gbogbo eri to fi to ni lowo to fi mo pe lo to lododo are Bola Ahmed Tinubu odaran ni o si ma nse atileyin fun iwa ajebanu lorilede yi won ni ojo keji ni osu kewa iyen osu to nbo o na ni won gbe iroyin na na fi gbedeke ojo na si pe lati le je ki sowore ko wa jejo latari esun to fi kan are Bola Ahmed Tinubu eyin na wa ninu weroyin laaro toni are Bola Ahmed Tinubu ti kuna awon orilede Nigeria o won mo boya o wa nle abi o si nle bi o si lorilede Nigeria ko si yato ngba to wa na ko si yato ta yen to so emi ko Frank Shaibu lo so orilede mi mo laaro yen to je SSA yen senior special assistance yen fun o igboro jade si ita gbangba yen Frank Shaibu o no ma soro na lana ojo aje Monday o to soro nipa are Bola Ahmed Tinubu pe o ti kuna re di are Bola Ahmed Tinubu o ti subu bo nbe le bi o sile ko si yato amo orilede Nigeria won mi si re gege bo se wa tesiwaju o ni are Bola Ahmed Tinubu o ni oro ti bayo nanu ga so nipa are Bola Ahmed Tinubu pe ko si bi ti are wa ti are o ti le se isejoba abi lati dari oro aje ati lati gbe agbega fun bi orilede Nigeria bo se ma ga nibe na ni eni na ti wa soro pe Shaibu ti ni kini igba to wa le kilo se kilo se e so fun wa kilo se e ja so to fun wa o ni en to ti ko orilede Nigeria lati ogbon ojo osu kejo to ti ko orilede Nigeria se Nigeria yi pada ngba to wa nbe na kilo yi pada o ni ko si kankan jare o ni ose meta na ni yo ti lo se isimi ose meta ti koja bayi a ri a gbon kankan orilede Nigeria si wa bo se wa ariwo ta npa na lati bere na la npa gege bi Shaibu o ye so o emi ko mo so iwe iroyin Daily Post na lo gbe jade koda oro po to so laaro toni ni won tatun won wonu ara won jade pe kini kan o nbe nu iwe iroyin Daily Post laaro toni e wo emi ki se okun ti mo ya eya abi ti mo nda wahala le lawujo ta lo soro baba sarawa na lo so eleyo o ni idire o ki se pe boya mo ma ya eya o sugbon idi ti mi fi sise pelu atiku e je nso fun yin eni to ti gba kan ja akowe gbogbogbo fun ijoba orilede Nigeria yen baba sarawa yen SGF former secretary to the government o soro baba sarawa ni agent so to fun yin se de gboselu African Democratic Congress RDC papa julo en to je omo yen Atiku Abubakar o ni en si se fun emi ti mi si se fun temi ye mi o ni e ma wa o wi pe o n se eleya meya o ni ki se eleya meya o oro eleya meya ko le leyo o ni e ja soro nipa emumo e o mo mi mo da e mo o da mi mo o ni en ta ba si mo re ta mo losan ta mo laaro eyan ki gbona oju re loru o gege ni baba jara wa se so o ni emi ti mo ni mi ti je pepelu Atiku en to ti gba kan je igbageje are lorilede yi o ni temi ma ye mi o ni e ma je ntan yin o ni se ri nigba ti eni to baba ologbe are orilede yi iyen Muhammadu Buhari nigba to wa lori oye o ni se mo ipa ati awon nkan eleti Atiku to se na lati le je ki isejoba ohun ko daru o ni ja so to funra wa o ni je ri bi mo se wa yo emi ti mi sise pelu Atiku o ni temi ye mi o ni be lo je wi pe ki se wi pe boya ohun je eyan kan to je pe eleya meya lo hun se abi ohun o fere nikan o ni to ba da master le to ba si da na nsunsun won ni o ni idinu to je pe ohun mo awon to ohun o sise fun o lohun o le sise pe pelu Atiku baba sarawa na lo so ile idi mimo laaro to ni

ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà a lè má bá báyìí lọ o a lè wà pé ká má ní ẹnìkan tí ó wà nílé tí ó mọ darí wa àwọn ẹgbẹ́ òṣèlú ndc ni wọ́n ń sọ̀rọ̀ kùnbákùngbé sí ààrẹ bọ́lá ahmed tinubu láàárọ̀ tòní ó ṣe járe ní ìròyìn tí ń jáde ní ìwé ìròyìn daily post láàrẹ ọ̀rọ̀ ààrẹ sáà ní ìròyìn tó pọ̀ jù wọ́n ní ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ndc wọ́n ti ń sọ̀rọ̀ kùnbákùngbé sí ààrẹ bọ́lá ahmed tinubu látàrí àìsí nílé bàbá pàápàá jùlọ ó wá sí lẹ́nu ó tún lọ síbi ìpàdé ọ̀ngà eléyìí tí wọ́n ṣe ti eti first tí ó jẹ́ ti ẹlẹ́ẹ̀kẹ́ kọkànlé ní kílápẹ̀ 80

0: oye ko tin nikan e fun le jare ti ta wa ni ka mo bi ta nlo
1: o da
0: e ku to
1: yes sir e sha ti gba pe je gbese ani ta mi da la la oje mi se le ka ro e ka ro sir e ka ro ma
2: ko du o
1: yes ma
2: ta ko se ta ko ta ko
1: yes sir
2: apo la ni mi da ro
1: amio
2: oruko ni afa ni ya
1: lati
2: ko ni oju e o pe na ti tan gwe upe
1: ka ta ye e ja tete yanju e nsin yo afa
2: ya ni ko ba ti no bo mi mo fe da si
1: okay Yes, ma.
3: Kagbi yen la ti sagan.
1: E ka bo ma.
3: E po jo meta.
1: Yes, ma.
3: Sere le ite bi fe mu.
1: Eh.
3: Won lo ro ina, won lo mo na. Ni o ba fe. Se ni ya ti ijoba ipinle Ogun fin je awon ara o ba fe. Ko ma kere baba.
1: Ha.
3: E gba latabe okuta. Ko e fe gba ona o ba fe. Le jade sajebo. Sai. E ma wo pe sawo yan gbede.
1: Okunkun bere mu bere mu.
3: Bere mo gere mo ojo ona o da. Bi wa se bere ojo ona yen inu wadu. Wa party. Awon eyan de wa nbe. Wa pelu awon eni ti won pe nsin. Pe ki won jade. Iwuri wo lo wa fun won. Ina ti won tun so pe boya bayi tere. Iyen na tun ti kuwe ti. Ah. Nigeria ni won pe bi o. Auntie Yemi lati Sagam.
1: Won
3: ba wa da si o.
1: E seun ya mi o Auntie Yemi lati Sagam. Eh ṣugbọn gẹgẹ bi iroyin na ti gbe jade na nipa bawon ara ilu se ke gbajare sita ni ijọba Obafemi awo Obafemi Owode won ni ijọba ibile Obafemi Owode won na won ti sise lori esa Olorun ba won yojo e le kaaro un
3: MC
1: present sir
3: okere ni daru
1: ami sir
3: ni se le ni daru la foro na
1: ami o
3: ni ma bi le ko ti so la lati so ajeje
1: e ka bo ma
3: e ku so
1: yes ma
3: Aje ko ton so ron sin. Mo wo mi ke lara. O se ni ni won. Ko to ye ko se de ko to ye ko so ron lo so.
1: Hmm.
3: O ba so e. Ki la se ma mo ko se mi pati ka se ma ko wa nbe.
1: Hmm.
3: Ko ti de ton so e le ton lo to ka ba so to to. Se bo ni ba se so subject pe o wo ma wo ni. Ki le ti ba so le ya wo.
1: Oben na sa wo bi kan ta ni lo wo ni.
3: Ah. Ki je ni pe so re ton mo se. Eni a le mi ta le di mo. gbogbo awon to ku ton so won se le gba won yen kokon so da kan fa won
1: hmm
3: o je ku so wo le mi san tere tere mo
1: do
3: ala wa sha mi wa
1: mi o ya mi
3: gba won ri gba won ko go fun go fun yen o to lati e limit wa lati 40 years o di o ti di 80 years nbe
1: hmm
3: ti le de to je ka won ta mo wa o ti ku ton se o ba je pe won ti so salary won di salary o se mi o ti su ni wa ni le to ba jade be yen
1: o da ẹṣin ya
3: nípa àwọn ọmọ kó kan wọn àwọn kó kan wọn ẹlẹ́wọ̀n aṣáàmì wọn kó ṣe nǹkan bí àwọn ayétọ́ aṣáàmì bẹ̀rẹ̀ bọ́ọ̀rọ̀
1: bọ́ọ̀ ìyá mi abilékọ adéṣọlá láti agègè ẹṣin gọ́ọ̀mà
4: 09063352
1: Ale ko lo ko le lo
5: mo ba se Jordan
6: 105
1: pa re ngba ta wa school a wa nko re mi o mo npa oro den so
4: mi se ni ka fu oye ti wa ka bi so ya fe fe
1: eh mi na ko rin temi na ni
4: eh bo ye ko ere o da
1: okay
4: e do wa le ti bata wa le we
1: eh
4: eh wa o da ba be lo si le we
1: o
4: ma nko fu o ko le lo so ya yo bi ko ni le ti e se lo nlo lati le de le lati PDP o lo si ABC, who do I was in DC? What do they do? Who do I landlord? Do I love you? Who do I love you? Do I want to follow? I don't mean a lot of people. I want to be followers. So, before I was registered, I make me. Oh, yeah, I was to. Oh, you can't say that, yeah, and don't wait. But you can go on me to have some dog. But you can't want to down for the tail, let it
7: So, I'm going to go to the politician. Báwọn ẹṣẹ́ gbogbo nǹkan dábá fẹ́
8: ọ̀rẹ́
7: ìjọba táwà bá ti ṣe iná ká yọ àwọn tó wà jẹ́ kọ́ àwọn yẹn ká dì í mú tó bá máa fi di 2027 níbo ni wọ́n jáde
8: ẹ máa pààrọ̀ ìyá mi ẹ níná ládùúgbò yín bẹ̀rẹ̀ àbí
7: ẹ máa nílá ń rè é ọmọdétọ̀ ni a tọ̀rọ̀ àrọ̀ yìí tàbí fáwà rédíò tàbí ń bọ̀rọ̀
9: Àwọn tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sọ́bsìdì kọjá sọ́bsìdì padà kọjá sọ́bsìdì padà wọ́n mọ nǹkan tó ń sọ ni nítorí nígbà tí sọ́bsìdì wà àkọ́kọ́ ta wà ẹ̀ẹ́mbà mọ̀ sí báyìí oníkálukú ló mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ lọ́jà sọ́bsìdì gbogbo àwọn elépo yẹn wá parapọ̀ wọ́n create artificial scarcity fún wa. Mo fi ara epo ní 2500 lọ́wọ́ àwọn ọmọkan tó máa jókòó sẹ́gbẹ́ títí tó máa gbé kẹ́ẹ̀dì dání. Àwọn míì pààkì mọ́tò wọn sílé àkàìmọye ilé tó jóná nígbà tó jẹ́ pé wọ́n ara epo wọ́n máa gbé pamọ́ sínú ilé. Àkàìmọye mọ́tò tó jóná nígbà tó ń lọ lọ́nà ṣídẹ́ǹtì tí gbogbo kìíní jóná. For 3 months under Buhari nígbà tá à ń ṣe kí sọ́bsìdì wà. Even under Jonathan, she's actually been what? 3 months scarcity. What about you to go to Iran, you know? Majority of the total motor of our project. Our workers, we want our project.
1: Ẹ ṣeun sir.
6: Adélátayọ̀pọ̀.
1: Ẹgúnjọ́ mẹ́ta.
6: Ẹ ṣeun.
1: Yes,
6: ẹyin ọ̀rọ̀ gbèsè tó wà lẹ́nu fẹ́ sọ̀rọ̀.
1: Ẹyin náà wà nù wà àjọsán ni.
6: Ṣẹ́rí owó tí àwòkàkúta jẹ yẹn tó ṣẹ̀mọ̀ yí pé iṣẹ́ ìjọba ò ní náwó nu lé mọ́ ni. Wọ́n máa fáwọn local government lọ́wọ́ kéètì máa gba sí ẹ̀. Wọ́n sọ fọ́lá ẹwà Army Navy and Air Force pẹ̀lú ọlọ́pàá ṣẹ̀mọ̀ pé wọ́n gbọ́dọ̀ strike.
1: Wọ́n gbọ́dọ̀ strike o.
6: Pátápátá strike ṣẹ̀mọ̀ pé báńkì ò ní òkun. Gbogbo àwọn tí wọ́n ń gbowó oṣù rẹ tọ́wọ́ oṣù rẹ ẹwọ́n gbogbo àwọn retire officers. Ẹni ló kìjọba ń ná. Ẹwọ́ gbogbo àwọn account tó wà níbẹ̀ ṣẹ́rí nǹkan kan wà ní account wọ́n pè verification. Verification ni wípé tó bá pè jẹ́ account o gbọ́dọ̀ yẹ̀wò fún rẹ̀ ẹlòmíì ló gbọ́dọ̀ wá yẹ̀wò.
1: Ló máa bẹ́ẹ̀ wò ó.
6: Ló máa bá ti lè jẹ́ kí òótọ́ ọ̀rọ̀ jáde. Ṣùgbọ́n ọ̀dọ́ wá dé wọ́n ti kòṣèlú bá gbọ́ ẹ̀jẹ̀.
10: Jordan 105.5. Station with a voice for entrepreneurs.
6: Gbèsè ló dẹ̀ wá ń ra ẹ̀ ṣé mo pé wọ́n fẹ́ gbà ní ìbáyìí ṣé mo rí ìfọ̀nà máa gbà lọ́wọ́ wa.
1: Nígbà tẹ ní nǹkan tẹ fi dúró.
6: Àwa la lose. Torí inflation tó wà lù yìí sí inflation loss ni inflation. Loss àyọkúrò ni kìí ṣe èrè. Inflation yẹn dẹ̀ ń bá Nàìjíríà dàgbà wọ́n ọ̀dẹ múra sí. Kébẹ̀ rí èèyàn fẹ́ ṣe bẹ̀rẹ̀ lásán nínú ilé. Ifá àtẹwọ́wọ́ tán ka láìsí tá à ń gbè fúnra wá nílé ẹ̀mọ́ ìtọ́ ká.
1: Tọ́ ó dà bàbá mi.
6: Fún gbogbo àwọn nǹkan yẹn ni ìmọ̀bọ́ ẹ fẹ́ ṣe gbogbo ọ̀rọ̀ gbèsè yìí. Òun ni wọ́n yọ sọ́sídì tó hàn sọ́sídì kan ọ̀hàn kò hàn kan yọ.
1: Ẹ wò.
6: Ẹ mọ̀ gbèsè tó kàn kẹ́nà wá. Owó fẹ́ 170 trillion owó kékeré lẹ pé ni.
1: Ọlọ́ba àwọn àyànjọ.
6: Ó dà ẹyin tíjọba múra sí i torí ẹyin mítì yẹn kọ yẹ kọ lọ mítì yẹn o ọ̀rọ̀ gbèsè yẹn kọ sọ́nà wọn.
1: Ó dà ẹ ṣeun
6: sọ. Gbèsè tó kọ yẹ kọ sọ́nà wọn.
1: Ẹ ṣeun.
6: Àwọn tó bá máa bá wàhálà ìsì ẹ̀ wọ̀ wọ́n lè tètè tẹ̀sẹ̀ bọ̀
1: ẹ̀sùn sà adé láti ayọ̀bọ ẹ̀sùn bàmí wọn ní gbèsè yẹn pọ̀ ó ń bẹ lọ́rùn everybody o ẹ̀lú ẹ káàárọ̀.
11: Ẹ̀lú ẹ káàárọ̀
1: Rosan
11: FM.
1: Yes sir.
11: Ẹ kú iṣẹ́ àdúrà wa gbà.
1: Àmì orúkọ yín o.
11: Àwọn kọ ṣé fẹ́ jìnnà Aminu láti orí láyé.
1: Ẹ káàbọ̀ sà.
11: Ṣé rí àkọ́kọ́ ni pé gbèsè tí Nàìjíríà ń yá yìí tán yá yìí owó kan yọ ńkọ́ lórí owó èpo ńkọ́ kí ló fi ṣe ọ̀yàwó tó fẹ́ yáwó sí. Tó gbàgbọ́ ní orí ìgbàlọ́wọ́ ta gbo Nàìjíríà wọ́n sọ yáwó lọ́wọ́ ẹ̀. Àkọ́kọ́ èkejì ni pé Atiku tó bá wọlé yàrá ìlú wọ̀ ó ti yé yín yàrá ìlú kí ló gbàgbé sọ́fíìsì fẹ́ lọ mú ná ọ̀rẹ́ ò yé mi o.
1: Ẹ wá pàdé mi fẹ́rẹ́ rìn àárọ̀ èèyàn kan ti ṣẹ̀ mí.
11: Kí ló gbàgbé sọ́fíìsì fẹ́ lọ mú yé ò lè wọlé kò lè wọ́pẹ́ kankan. Ṣé rí òbí náà ó di èèyàn náà ṣe tiẹ̀ ni ṣé gbogbo ọgbọ́n wá ta irọ́ náà ń pa fún wa o olóṣèlú gbogbo ọgbọ́n ta irọ́ náà ń pa àti tó wà bẹ́ẹ̀ o àti tó gbàgbọ́ òfin tó ń bọ̀ o àti tó gbàgbọ́ máa yọ owó ìwọ ọmọ owó rẹ̀ irọ́ gbogbo ọ pa
1: ó di
11: ẹ̀ṣùgbọ́ ọlọ́wà dà.
1: Onímọ̀ Aminu ẹ ṣeun olóyè onímọ̀ Aminu láti orílẹ̀ agége èèyàn láti ṣẹ̀bí láàárọ̀ ọṣẹ̀bí gan ìfẹ́ rẹ́rìn láàárọ̀ ẹ má jẹ rẹ́rìn ẹlẹ́gi sẹ tó ṣẹ̀mí ẹ Jerry Williams ló ṣẹ̀mí ẹlẹ́kàárọ̀.
12: Ẹkàárọ̀
1: ẹ pa rédíò yín yẹn o.
12: Ẹkàárọ̀
1: yẹ sà.
12: Ẹ kú sí àná kú mi o.
1: Yẹ sà orúkọ yín sà.
12: Ẹ gbé orúkọ mi ni Ọládúrójì Àkànfẹ́ ọmọ jagun.
1: Ẹ káàbọ̀
12: láti mọ̀ wí.
1: Yẹ sà.
12: Ẹ gbé náà kí ló dé kí ni Àtíkù gbà lọ́wọ́ àwọn èèyàn àtòbí. Tí àbá sí irú àwọn Àtíkù àtòbí tí wọ́n ń takù bàbá ilẹ̀ bí ó ti burú jù báyìí lọ. Ó ní bàbá tẹ̀ ń wọ yìí ó ti kó gbogbo gómìnà gbogbo ministers gbogbo wọn ti kó sábẹ̀ bàtà. Ọkàn fọpọlọ wa ṣe rí ni tí àbá sí irú àti ẹtún jáde tẹ́ ń sọ gbogbo ẹ̀ yóò tutù wọ́n sì jù báyìí lọ. Kí ni ń bú Àtíkù sí? Tó jẹ pẹ́sidẹ̀ntì kì ni ti fi gbọ́ kejì lọ jẹ.
1: Wọ́n bù wọ́n
12: wọ́n kàn ń sọ gbogbo ẹ̀rí ní àwòrán ọ̀gbọ́n ẹjọ́ bí wọ́n kọ́ tí wọ́n ṣe kóòtù ní ìsìn tí ọ̀bá sí ọ̀pọ̀lọpọ̀ ẹrú rẹ̀ ìlú yóò ti burú jù báyìí lọ. Bánkì àjẹ wa ṣe ogun akẹ́kọ̀ọ́ ọdún yóò lọ́dún mẹ́jọ. Ṣé ó yẹ ní bàbá nìkan ni?
8: Ẹ lọ bá wa.
12: Ẹ tọ́ba lọ́dún mọ̀ sí ọ̀bàdàn àwọn ọ̀gbìn bùfẹ́ lóbi. Tó ọlọ́run jẹ́ Nàìjíríà bàjẹ́
8: o. Mi ò bàbá mi ọmọ jagun láti Mùwé. 0906000335. Ẹ lọ ẹ̀ka
12: Okay. Wọ́n wà rẹ̀ tẹ́ẹ̀kì gọ́ọ̀mẹ̀ntì kìnnìkún because bàbá yẹn ó gbé ní ọ̀pọ̀ tí ó ń ronú tí kò ń ṣe káfíkàfí káfíkọ́mí tọ́kì ń ṣe kíní wọ́n fẹ́ sọ̀rọ̀ ìgbésẹ̀ kọ́mí pẹ̀lú ọ̀ ẹ̀ẹ́rí pé gbogbo ẹ̀ máa fi dínkù bẹ́ẹ̀ òun bí yìí ṣe ń tọ́ wọ́n kàwé mọ̀ pé everybody has the right to see what they want.

0: awesome talk every day, all day. On Jordan, good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show.
1: And today,
2: hey, everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan.
3: Èròngbà ní kálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ẹjá máa wò ó fún wò ìwòrìwò ni òun abádẹ̀jọ rò ó dandan náà ni yóò gún a máa gbà pé bíi mẹ́rin sigin tó lọ ìgbẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ pè ẹ̀yin mẹ́rin tí mo fẹ́ mú ẹ bá ń ṣe pépèpé ni o orúkọ yín ibi tẹ̀ ti ń pè kẹ̀sì dá sí pápápá ẹ lẹ́kàárọ̀ o ẹ káàárọ̀ sà.
4: Kílẹ̀ pé. Jèmi ìtàjọ́ làdọ́gbà.
3: À bàbá mi.
4: Ẹja kẹrẹkẹ wo náà nígbà tí president sọ pé o máa yọ subsidy kò sọ pé o máa fún government ó lóun máa fi túlù ṣe ni kò sọ pé o máa yáwó a máa gbé wálẹ̀ wọn ò gbé wálẹ̀ àbí then òun gba then òun owó tó pa wọlé ní
2: ìtòrí
4: ewu epo ti lọ sí bẹ́ẹ̀kù ni.
2: The better information won't give you no move an inch o but if you know say won't.
4: $107 lágbàáyé owó yẹn dà egun ẹ má jẹ ká máa tọrọ wa wípé ó jẹ yorùbá àbí kò jẹ yorùbá ọba tó jẹ tínú tó wà lórúkọ èyí tó dẹ jẹ tínú rí bákan olórúkọ ó dàbọ.
3: Yes sir, ẹ ṣeun bá mi John láti ọgbà ẹ ṣeun ẹ jẹ mú ìpè ẹyọ kan sí mo fẹ ṣe happy birthday sí èèyàn kan ẹlẹ káàárọ.
4: Ẹlẹ káàárọ ẹ jìnnà. Àmì ìlọ́pẹ́ padà lábí láìgẹ́.
3: Ẹ ti pèlẹ́.
4: Jẹ́kẹ̀ sọ mo kẹ́sọ̀ mọ́lẹ́ fún mọ́ mo ti pè. Ṣé ògùn sí ìtọ́wé kò sí náà ó ti kò lè fi nọ́mbẹ̀ kò sí gọ́nà ọ̀bẹ̀ ṣé gọ́nà wà bẹ̀ ni. Onípa tó ṣe ń gbogbo ògùn pátápátá lẹ́yìn àwọn oṣùgbọ́n ṣiṣẹ́ ń gbogbo gọ́nà ọ̀bẹ̀ níbẹ̀ wọ̀ sí kankan. Kò sí ẹ̀ kankan tó wà bẹ̀. Ọ̀dẹ̀ pariwo
3: ẹ lọ fọkàn balẹ̀
4: ọlọ́wọ́ adájá
3: àmì ẹ jìnnà àmínú ẹ lọ fọkàn balẹ̀.

0: Ìjà gbọ́ MC Rawọ ẹ má gbọ́ ètò ẹ lórí ìkànnì yìí ẹ má yí kúrò ńbẹ ẹ filẹ̀ síbẹ̀.
1: Ìgbà mi ti dé ayé ẹ̀wọ̀n bá mi jó o. Ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀ èmi ọmọ yín tòótọ́ náà ni. Ẹ máa gbọ́ ètò MC Rawọ akéwèjẹ gbogbo sọ̀rọ̀ orí rédíò don't touch it ẹ máa gbọ́.
2: Bẹ́ẹ̀ni kò sélére ehoro kò sólókìtì jímèrè kò sẹ́ dá tó le.
3: 105 FM Lagos lesson on the go.
2: Jáwé láàrin àgbà mi tó bá jẹ́ ti ká pèdè lórí rédíò MC Ìràwọ̀ orí rédíò.
4: Mo gbé tuntun dé ohun ara ni o. Èmi ni Olúwa Káyọ̀dé Ọlásẹ̀yìndé tí gbogbo èèyàn mọ̀ sí Ajírẹ́bí. Ẹ bá wa lọ sórí ètò bó ṣe ń lọ lórí ìkànnì Jordan 105.5 FM lọ́wọ́ ọmọ yín MC Ìràwọ̀ àgbàlagbà ọmọdé tó ń pẹgbẹ́ bàbá rẹ̀ ló kọ. Ẹ̀rí Olúwa Gbémilékè Adébáyọ̀ wà níkàlẹ̀ fún yín ní gbogbo ìgbà. Ẹ sá lọ sórí ètò yìí bó ṣe ń lọ ni ètò. Ẹ lọ sórí ètò bó ṣe ń lọ lórí Jordan 105.5 FM. Ẹ pàdé ọmọ yín lórí ètò yìí yóò dá o yóò dùn.
5: Mo ti dé. Mo ti kalẹ̀ sórí ètò. Àpẹ́ kó tó jẹ òdì jẹ̀bàjẹ́. Nbórin kówó kówó ni wọ́n ń kọ. Ìlú kó bàjẹ́ ni wọ́n ń lù. Ìjó kó ṣubú ni wọ́n ń jó. Ẹ bá ń sọ fún wọn pé ẹpọ̀n àgbò kan ń mì dirodiro.
3: www.jordan105fm.com.
6: Good morning, yes, welcome to the Jordan Breakfast Show. And today,
5: kọ́lé ìjà ojú akàn dábẹ́ ó pẹ̀lú tí omi. Bẹ́ẹ̀ bá bínú agolóńgbó títí. Kò sí bẹ́ẹ̀ ṣe lè bínú agolóńgbó. Agolóńgbó padà wá dẹṣin. Ìbínú èèyàn ò ní pé kọ́ ṣàwó má sàn. Bẹ́ẹ̀ bínú oṣù títí.
7: Bẹ́ẹ̀ni ló dìmọ̀ dìmọ̀.
5: Oṣù àárín àárín kádún. Òkété ìgbàlérò. Orí bá pẹ́ ńlẹ̀ títí. Orí ọ̀hún ó dire dandan.
7: Nífa fún ọ̀rọ̀ mi nà lọ́jọ́ tí gbogbo ayé sọ̀rọ̀ rẹ̀ ní
5: òun. Rẹ́ ewúrẹ́ lé ò mọ yọ dẹ. Àgùntàn lé ò mọ yọ dẹ. Ẹ̀dá tó jogún ẹ̀wù kò lè mọ ìyá gbádá. Ẹ̀dá tí ìyá ò bá jẹrí kò lè mọ ìyá ọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà lẹni tẹ́bi ò bá parí irú ẹni bẹ́ẹ̀ ò lè mọ ìyá ayò.
8: Hey everybody, this is the sweet and it's about to get all funky today. Great music.
5: Akeke ló ní ẹ má torí mi ké. Ewé ọgbọ́.
8: Fantastic teams in making.
5: Ló ní ẹ má gbọ́ mi lọ́sàn-án yìí. Ewé ọgbà ló ní. Ewé ọgbà lè rọ́gbà náà ní ẹ̀kọ́ lè yí mi ká. Bí gbogbo ẹyẹ bá ké nígbó, ọ̀tọ̀ là ń fi tàṣà sí o.
7: Ṣé ni rè sá máa ń wò sùn?
5: Ìyẹ̀rú ọ̀kínmọdé ọlọ́fà àmọ́jọ lálọ́mọ ọmọ abíṣùjò kọ. Ọmọọmọ gẹ́rẹ́ lọ́wọ́ ọ̀gá ọlálọ́mí ẹni lọ́wọ́ ẹlákàjọmọ́ lọ́lé bàbá tó bíbí lọ́wọ́. Àwọn lọ́mọ bá jẹ́ àwọn lọ́mọ bó.
8: You're the best entrepreneur you can possibly be.
9: Yes, so my people, this is not Jordan Drive, and I dey lis ten to, so get better information I won't give you. No move an inch, but if you know say you won't move, move your radio with you.
6: Hello Lagos, welcome to the Jordan Night Show, and today we'll be discussing
10: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5 FM.
6: From Lagos, this is
11: Jordan.
3: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.
10: This is Jordan 105.
5: And don't freak me out, Jimu. Ẹ fún ìgbéra lọ́tí mo ẹ ní fún ìbò Ibira o se ni febo. Give me another tambira. Ele fun bi ara ti me wa li febo, ko se ni febo. E ma ronun si. Agbagbale mo ki yen ku asiko yo. E ka san o. Omode ile mo ki yen ka san. Obin ile mo ki yen ka san, okun ile mo ki yen ka san. Obola Adelade gbogbo lo elo e mo ki yen ka san o.
11: Station with a voice for entrepreneurs. Your favorite tunes are just a click away. You feel
5: it? Akude di asiko yi. Ko ataro. Ya loja, loja baba.

wéré wèré kò sẹ́ni tó lè mú kúrò lára òbúkọ kíkọ ni ta díẹ̀ ikú tí ó borí asínú òórùn òsí ìrà tí ó borí ìkamùdùnú gbogbo àwọn ìrà òsí ọ̀gá ni ọ̀gá níbi ká pààrọ̀ aṣọ mc ra ọ̀rẹ́ o ẹ̀rí olúwa gbẹ̀mílẹ́kẹ̀ adébáyọ̀ ọ̀tọ̀ nítọ́lú ọ̀tọ̀ nítọ́lú ọlọ́tọ̀ nítòhun ọ̀tọ̀ tèmi yàtọ̀ síra àwọn ìdùnnú tó fi ń pè mí ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ akéwèjẹ̀tú ni mí nínú gbogbo pèdèpèdè máa eégún inú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ wà the only àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ babẹ́ ló kọ́ ìṣe bí ìgbéraga o ọlọ́run ọba mi náà ló di ẹwà fákòkò ẹwà ń bẹ̀ wọn ẹ̀ bú àrí ẹjọ́ wa lọ skóda ẹ máa yáṣẹ́ a ní ẹ ṣiṣẹ́ ẹ sà ẹ wọ́ṣọ ọwọ́ yín o kábẹ́rẹ́ màṣíìnì wọn gun yín lọ́wọ́ èyí ni ẹlẹ́rìí o etí inú nejù ń lò sí yín ni kẹ́ ẹ yá mi kẹ́ ẹ mọ̀ fi gbọ́ mi ẹ ṣiṣẹ́ oníṣẹ́ o ẹ̀yin délọ̀ tí mo gbáṣọ mi fún ẹwà ẹran lásìkò oníṣòwò ní next month mc ràwọ́ ó ṣe mc ní àwọn ìjọ kan láti oṣù tó ń bọ̀ lọ gbogbo aṣọ tí ń sì wọ̀ níbi àwọn ìrẹ́ǹsì bẹ́ẹ̀ ni mo ti gbé fún àwọn tẹ́lẹ̀ ẹ̀yìn tí wọ́n ń parí rẹ̀ omi ẹ má jẹ́ ajá o ẹ má dojú rédíò kí ní iléeṣẹ́ báyìí wọ́n rán aṣọ wọn parí aṣọ mi lóòótọ́ ó ní àwọn ọ̀nà kan téèyàn lè gbà bá àwọn tí wọ́n jẹ́ amúnidára ẹ wá gbé wọn débi ẹ̀mí ò ní sọ lórí ètò tó yẹ pé wọ́n parí iṣẹ́ yín lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní àwọn ọ̀nà ohun lèmi mọ́ ń gbà lò tí wọ́n sì mọ́ ń parí iṣẹ́ mi tí è sí jà sí è sí wàhálà admiral délé abiodun ìrìnlẹ̀ ìtẹ́ ń gbọ́ lórí ètò bó ṣe ń lọ ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ ní ìkànnì alálùbáríkà jọdá 105.5fm ojúlé kejìlá sí ìkẹrin lálàwà ní musiba ọ̀ṣàfà off agbẹ̀ road abúlé ẹgbà ibi táwa ti ń gba owó tá ń gbọ́lá bẹ́ẹ̀ náà la sì kì í gbàgbàkúgbà ọ̀dúndún ni mí ọmọ asòde dẹ̀rọ̀ nítorí ọmọ pọn lókè pọ ọmọ dùn ló kọ ọyọ àwọ̀ ló má tẹ ló kọ mi lọ́sẹ̀ tó kọjá ọ̀pọ̀lọpọ̀ ìpè ni mo gbà lẹ́nu àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ètò yìí gan-an pàápàá jùlọ tọjọ́ ìṣẹ́gun àwọn tọjọ́ ajé monday náà máa ń kan sára sí mi gan a ti ṣe tàná tòní ló kù ṣùgbọ́n tọ̀sẹ̀ tó kọjá wọn ni mc bó lọ lọ́run ọba mi ṣe ń darí rẹ ta láàbì àní ẹ ṣáàjà máa gbóríyìn fọlọ́run àbábi tí mò ń lọ lónìí ibi tí mo fẹ́ yà sí lónìí

0: giving advice.
1: Awesome talk every day, all day.
0: On John and 105.5 FM.
1: Follow us on social media. Facebook, Jordan105.5 FM. Twitter, Jordan105 FM. Instagram, Jordan105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
2: Àwọn Yorùbá mọ́ra gan tẹ́ bá dé ibi tí bàbá ẹ̀ ti ń ṣiṣẹ́ kẹ́ tó lè rí ẹni tó jọ ẹ̀yà àwọn ń bẹ̀ yóò ẹ̀rìn jìnà Yorùbá ni gbogbo àwátawà ń bẹ̀ àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ òwe tí mo mú wá lónìí ń pa nísìn màá wá sohun tá a sọ lórí ètò gẹ́gẹ́ bí iṣẹ́ wa lórí ètò bó ṣe ń lọ ẹ̀ dà sí ètò tí mo mú wá ẹ̀ sì parí òwe

0: ara iresi sile ara gari ara epo ara mangi ara isebe orisirisi opolopo nkan to je pe a ma nilo nle account oto wa fa won yun na ore bi mo lo to e fi ba nda se to yo Oh, akwe. O se alale awon igbesi aye re ti oni ni la. Wa la kanti kan. Eyun na oto to je wi pe to ba jade, ah to a le baba agbaragba te wa mole ko koja. Abora won ore re nbi to tin se faaji. Abo fun won a se faadi fun won akanti kan wa fun yin. Very nice, Shile. O da ke yon ni ru awon kan be alale na ma pe ke yon ni alale plan. O ti pinu pe owo ile awon mo ko so ti o kan isoro kan ni de ko kan. Owo ile owo asan owo ile asan owo igba asan owo awo aro nje sile iyun na oto la won yen na du soto. Owo pe ah to ale daddy charu mi mo need urgent 2k urgent 3k o se iyun na soto. Akanti to ni yo to bi mefa si meje ti gbogbo e si ni akole lokokan ejeji
1: It can possibly be. Yes, so my people, this is not Jordan Drive, and I they listen to. So get better information. Won't give you no move on each show, but if you don't say one move, move your radio too.
2: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show. And today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5 FM.
2: From Lagos, this is
4: Jordan.
5: Finally, innovation. Radio has never been this excited. This is Jordan 105.
2: Your favorite FM. Tunes are just a click away.
6: You feel it?
2: Jordan FM. Listen
0: if
2: now and turn up.
0: This is Yikoda. Am I the confidence alone? I say, what I say, bro? I like when you say something. Come. But I'm not sure when I say I did it. Yeah, you want me on the ice and jet.
7: Good music and vibes.
8: Awesome talk every day.
0: Down a little bit when the cancer.
7: On Jordan 105.5 FM.
8: Follow us on social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
2: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
1: hey everybody, this is the Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur.
0: Ah, I say, why ile kan mi ni daruko adugbo na ka won eyan ma lo mo itan ti mo so won se ipele ogun na ni won lo sinsi won se wa le kan lo sinsi en to ni le meta kilo de te sinsi le se bo n lo se wahala le e won akoko ni pe gbogbo account I to ba ti je ti ori ero ayelu jara o se ti yawo re ba ti mo awon code te eyan fi wonu e lati gbowo iyun di tene lenu na ona ma ja sise le fe ne lenu iyun akoko elekeji won je osun ile kankan to ko o osogun owo gege bi wadi temi o oju ni o sise ni gege bi omokunrin ko se 419 yo ko gba eyan o je pe babalawo abi pastor aba afa kan lo so fun pe to ba ku won gbudo si won sinu ile ko ten di kankan o iya to je asiko olon to ni o ndi iru e ni ru ndi gba mo lowo ah iroyin kan jade nisin ti mo ri ti o ba mi lokan mu won ni awon omo ogun ti won je eso alabo bi adota oni won gbe mi ninu ikolu kan to waye ni ipinle Niger n wo loju amumaworan ta n wo ni ile ise wa n bi bae ojo n to ba ni lokan je o ah adota 50 omo aso alabo olorun ba wa te won sa fefe re ṣùgbọ́n bí tí mò ń lọ rè é fi bá mi dá sí àti ilé mẹ́ta àti bísínẹ́sì tí arákùnrin ìfilẹ̀ lẹ́yìn ọdún kẹrin tí arákùnrin tó gbẹ̀mí mi àwọn padà yíyàwó rẹ̀ ní ilé mi rẹ́ǹtì ése àwọn ẹbí lè yín jáde ń lè ní oní rárá ò kí ló ṣẹlẹ̀ àtàwọn kankan fi ṣe kí lẹ fi ṣe èmi wá fẹ́ bèrè bèrè pé kí ló dé tó jẹ́ pé púpọ̀ obìnrin àbí díẹ̀ nínú àwọn obìnrin tí ń bẹnu ayé tó jẹ́ pé tọkọ wọn bá ti papòdà àwọn business ọ̀rọ̀ ilé nkankan tọkọ fi lẹ̀ wọn kì í lè maintain ẹ̀ kí lẹ rò pé ó lè fà á àwọn businesses àwọn companies tí ẹni tó jí iṣẹ́ jìyà àkójọ tó fi lẹ̀ fún wọn àyàwó wọn àbáwọn ọmọ wọn kì í lè control ẹ̀ ó máa ń padà dojú délẹ̀ ni kí lẹ rò pé ó lè fà á ibi tí mò ń lọ gangan nù lọ́sàn tòní ẹjẹ́ ń ṣojú òpó ilẹ̀ fẹ́yìn ara lé kẹ́ máa bá ń dá sí i lẹ́yọ kọ̀ọ̀kan ìjèèjì 09063352 mo ti léèyàn kan lójú òpó ẹ̀lú ẹ̀ka àsán o.
4: ẹ̀lú ẹ̀ka àsán.
0: ẹ̀ka àsán ma.
4: báwo ẹ̀ṣẹ́ yẹn mo lásìkò odò.
0: ìyá mi dada.
4: ẹ kú ètò.
0: yes ma.
4: bẹ́ẹ̀ni àwọn obìnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ àyè láròjì ilé.
1: Le can possibly be. Yes, so my people, this is not Jordan.
0: Oh,
4: ọlẹ́ tó gún mi lọ náà tó lè mọ̀ ẹni tó bá ṣàtijọ́ mọ́ bẹ̀.
0: Oye ọkọ. Ẹ bá pa mí lẹ́rìn lọ́sàn ẹ jẹ́ ẹlẹ́ káàsán.
4: Ẹlẹ́ káàsán.
0: Ẹ káàsán ma.
4: Hello.
0: Yes ma.
4: Ẹ káàsán sí ká.
0: Yes ma, Mrs. Abike Jimo. Láti ìta olúwo. Àmì ìyá mi kí ló dé màmá tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀.
4: Ohun tó mẹ̀rí tó lè fà. Àwọn ẹbí máa ń fà.
0: Ẹbí.
4: Bẹ́ẹ̀ ni àwọn ẹbí ọkọ. Bẹ́ẹ̀ ni.
0: Lọ́nà wo.
4: Àwọn ẹbí ọkọ. Àwọn ẹbí ọkọ tí ò bá ti nífẹ̀ẹ́ ìyàwó tí ni wọ́n fẹ́ káwọn bá ti nífẹ̀ẹ́ tó yé ọ̀nà wọ́n ti máa gba gbogbo ogún yẹn lọ́wọ́ lọ́wọ́ ẹ̀nà máa máa tán kiri ẹni tó bá dẹ̀ nífẹ̀ẹ́ ara ètò lẹ́mìí ara ẹ̀ lò á sọ fẹ́ mi ẹ̀ nà.
0: Ẹ ṣùgbọ́n tẹ́bí ò bá wá rọjú mọ́ ogún tó dẹ̀ jẹ́ pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ tá arákùnrin ọ̀hún fílẹ̀ bóyá business ni bóyá lé ni ó padà dojú délẹ̀ obìnrin ò lè control ẹ̀ ṣé a máa.
4: Ẹ pà táwọn ẹbí ti lè kú ọ̀hún mẹ́kò lè bọ́ lè fẹ́ control ẹ̀. Táwọn ẹbí ti lè kú ọ̀hún.
0: Èmi wà tó jẹ́ pé
4: ẹbí mi. Àwọn ọmọdéèrè táwọn àti ìdàgbà táwọn ti gbọ̀njú lọ
0: ti dàgbà.
4: Tí o ti bọ́ ti fẹ́ control ẹ̀ tó ẹgbẹ́ ọmọ tó ti dàgbà ní ìṣẹ̀tẹ́ ti tó gbúbọ́. Àwọn a máa continue lọ. Bóyá pé kí ìyàwó máa continue lọ. Kó ló máa máa bójú tó business yẹn. Táwọn ẹbí ò bá ti nífẹ̀ẹ́ tẹ́lẹ̀. Tó jẹ́ pé ogún ọ̀hún family wọn yẹn náà dúró dè. Kò sí ni a máa lè jáde ni.
0: Ó da ẹṣin mọ́ mi. Ẹ ṣe lè pa owó
4: ìwé yẹn. Ẹ wo owó ìlà.
0: Káfí.
4: Àdúrà wa gbà.
0: Àbí ẹ̀ṣẹ̀. Wọ́n mi àbí kẹjì mọ́ ibi táwọn ló lọ ni wípé ó ṣeéṣe ń gbà mí ohun tó múbìnrin tọkọ fi ogún lẹ̀ fún tí ò lè tẹ̀síwájú ní ogún ọ̀hún ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ẹbí ọkọ ni won fi tin ati re mo di mu o to ni elu e kasan
4: elu e kasan o
0: yes ma
4: dan ta ta le dan lela na ti sha
0: e ka bo ma
4: se ni nkan to wa tun fa se ri se pe baba tin se pada ko je se owo ko je ki omo mo ni pa e se to ba je ko family le fisi tabi awon na papa lo fisi to ba gbo ko awon na ma fe da awon ma fe gbo mo lowo ti iyawo be ni le stand so eni je ke ba tun ko je ki ba ko yawo mo ni pa e ko je ka wo mo ni pa e ko ti mo ka omo pere to ba je ko omo ko ti do to se to so wo ni pa ti ni yen anti stand bi pe o si mo bi baba o se se ni o si mo bi baba o se se ni ṣugbọn ta ba ti ri pe mo ni pa e rara ah kini e ma pada baje
0: o ma ba
4: ori awon to ro ni pa yen ma saya gbagba o ni fun won ni o ah ni fun won ni right place mo ro pe mo ma do won gati tutu e fun ma dawo awa lo se ti won leyin awa ma lo opportunity ni e fun ile so gbogbo nkan to ko ni ba tin se o je ko mo wa ti yawo ko mo ni pa
0: mo ni pa e seun mami e seun mami mi da mi lola lati ju isaga oro re o ee o wa kin ara mi utoro ni hello
4: hello
0: ekason sa
4: come read your lati kotin
0: ekawo sa
4: oro yen te so ise yen o baje leyin igba tokunrin yen ku mo de bo e so won ta tun won iyawo igbe kan sisi ti ile to ko
0: won sisi ile meta la kunrin ti mo so nipa yen lo kon ti won sisi be
4: ati se yawo ni oje
0: boya yawo wa ni o boya bi wa ni sugbon won sha sin sibe
4: to e ja fi yen sile tori ko je wa da loro se se ko lege e ja fi yen sile sugbon se ri ke te ba ma tun soro si soro se ri Africa ani isoro wi pe ki ise o gbe ru leyin igba ta ba ku oga mi to won sise lode lakoko kan London lo ti kawe o ni to ba tin se course to je pe o je business related course during pa ma be lowo e pe I hope your dad has a business to manage won so re nipa late 50s to 70s o ni o pe o mo gbagbo pe iwe to n kai o fe bi sise lodo baba e ni baba e lo fe bi sise fun e wo pa o ti wa lodo awon eyinbu ti pe o se n gbogbo ti wa nbi baba nígbà tó di ilé ìwé bá ń kó dáhùn àwọn ọmọ tí wọ́n wà ní kí wọ́n ti ń pè london sí o wọ́n wà ní uk ilé ìwé yẹn ara rẹ̀ ń gbé o àwọn ọmọ táwọn máa ma wá fowó kékeré kan jù lórí kété tó bá ti kú bá ilé ìwé yẹn ti kú
0: o ti kú
4: wọ́n pọ̀ lọ ilé ìwé ni àti àìmọye
0: iṣẹ́ bẹ́ẹ̀ ni àìmọye iṣẹ́ bẹ́ẹ̀ ni
4: a kì í wá ẹni tó máa jogún iṣẹ́ wa tí ó ń jẹ́ kó ṣì pọ̀ lọ́dọ̀ wa òṣì bá má ti pọ̀ torí pé ká bá ti pète ọrọ̀ sílẹ̀ ká bá rẹni tó ń tọ́jú ọrọ̀ yẹn òṣì kò ní í gbúnà wá bọ̀rọ̀ òyìn ẹbẹ tó bí mo rí yẹn lákòótọ́ sáàmù tẹ kàńgà tẹ bẹ̀rẹ̀ yẹn ẹ̀ẹ́kẹ́ tó lọ sọ
0: ewu mbà
4: orí sáàmù tẹ kà ẹ kò sẹ́sẹ́ sáàmù tẹ ti kà ọ.
0: ewu ni ẹ sá àwọn sáàmù tẹ kà fún wa táwọn agbẹjú bá lọwọ yìí ni bàbá kọmi dọlá àwọn sáàmù àwọn yorùbá ni ẹ mọ̀ pé ọmọ yorùbá mc ra wọn so àwọn sáàmù ìwé inú sáàmù yorùbá ọ̀rìjínà sáàmù yorùbá kọ̀ǹfàmù ọ̀hún làwọn ń kà ọ̀rọ̀ ní comrade ọlásọ ẹ má jà tanra wa o.
4: hello
0: sir. yes sir.
4: hello
0: yes sir.
4: ṣé dada mi yẹn.
0: lágbára ọlọrun.
4: ṣé rí àwọn méjì tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá yẹn.
0: orúkọ yín sà.
4: mọ́mí mi àti
0: bọ́dà
4: mọ́mì yẹn àti brọ́dà tó ṣe ẹ̀sọ̀rọ̀ pọ̀ yẹn wọ́n ti sọ ọ̀kan tó wà níbẹ̀ ṣé ń gbọ́ mi lẹ́yìn ọjọ́ mẹ́ta kọ yìí kọ́ńtọ́bà mi kan ní ọjọ́ ìta tí mo ti lọ bá ara kẹ́mí kan ṣe láìsí àìdégbà

0: Hello, sir.
1: He comes up, how is your opponent? He said, he didn't do no better. That's all right. But I want to know, but Tony Kota Mase, he has a party matter, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota,
0: and
1: he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone Mokota, and he, Kone
0: Thank you, sir. Yes, I am parading doing it, sir.
2: Okay, shang bomi bai.
0: Atin bomi yo.
2: Ekushe no.
0: Yes, sir.
2: Uliba jela mene no.
0: Ami o ko yin, sir.
2: O ko mi ni Bobby lati command.
0: Eka bo, sir.
2: Eka so. Lawa koko.
3: I might be listening to, so get better information. I won't give you no move an inch, oh, but if you don't say one move.
2: Jo egbe ojo ati ma pe number yin.
3: Move your radio, please.
4: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices.
2: Fun awon ti won pe fun da koko ti lo mo ejo
0: e ma bi
2: sori ki si si bo ti se mo le bi mi kan
0: aye ka yin
2: be be gba ti oko wa laye o bo wo ile se ngo so gba ti o wa salaisi gba ti won wo awon iwe to wa nu ile
0: ni
2: won gba awon paper ile to ra ìyàwó gbé lẹ́kọ̀ọ́ ọkọ ra lẹ̀ sí ìbàdàn lóye sá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn òun ni pé ilẹ̀ tá à ń sọ yìí arábìnrin yìí kò mọbi tí ilẹ̀ yẹn wà àtọ́ mọ ní àwọn ìwé ilẹ̀ yìí lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí a gbìyànjú títí títí aṣáàrán yàn kan lọ wọ́n bá wa ṣèwádìí ibi tí ilẹ̀ yẹn wà nísìn àti mọbi tí ilẹ̀ yẹn wà ìṣòro tó tún wà ńbẹ tí a tún fèsì ńbẹ ní gbé nísìn ẹni tí ó talẹ̀ yẹn fún ọkọ fún àyè ó wá ń dúkòkò mọ lórí ẹ̀rọ lórí fóònù wípé tí ò bá tètè gbé ìgbésẹ̀ àwọn atalẹ̀ yẹn o nítorí wípé ilẹ̀ yẹn ti pẹ́ ó ti wà ńbẹ̀ tí ọkọ ẹ̀ ti rà á tíyàwó mọ̀ tọ́mọ mọ̀ ó yẹ nísà àmọ̀ràn tẹ́mi wá fún arábìnrin yẹn sì tó jẹ́ kẹ́bí mọ̀lẹ́bí tèmi pé bó ṣe ń lọ yìí o wọ́n ti ń dúkokò mọ́ yín pé tẹ́ bá ta ilẹ̀ ẹ̀ tẹ́ bá tètè ṣe nǹkan sórí ilẹ̀ yín wọ́n á tà ilẹ̀ tẹ́ bẹ̀ẹ̀dẹ́ bẹ́ẹ̀ rí ni so advice tèmi fún àǹtí mi gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí tèmi ni pé ṣé ti pépà ilẹ̀ gbé pépà ilẹ̀ yóò gbé sí
0: ilé ilé wà lẹ̀
2: ẹ pètè tà á because tilẹ̀ jẹ́ ìmọ̀jú ẹ̀ rárá ni ẹ̀ ń wọ èèyàn kan ló bá yín fínú sílẹ̀ wádìí tó bá ń ṣe sẹ́rí bí o sí lọ́wọ́ arábìnrin yẹn bí o ṣe lọ́wọ́ ọkọ̀
0: ọkọ̀
2: kò sí báwọn ọmọ ṣe lè kéré tó ó yẹ kẹ lè sọ fúnyàwó yín pé àwọn bí báyìí báyìí ni mo ní dúkìá sí ni mo níṣẹ́ sí òun làwọn tí ó pè síwájú ti sọ kọ́lọ́ọ̀kọ́ wà lọ́wọ́ kọ́lọ́ọ̀kọ́ wà mọ́ ṣe.
0: àmì ò bá mi ẹ ṣeun sá bobby láti command ẹ ṣeun gan sá ònà àgbàrá ó latan bọ́gí o. Chief Commander Obe Fabi Ilele, hello Ekasan.
5: Hello, MC Ekasan.
0: Yes, ma. Yes, sir.
5: This is Ajao Lata Bushima.
0: Ekabo, yami.
5: Eto, mene baji.
0: Amin.
5: Hello, Kosha Noa. Ibu e no sele, sisa kani ere mi koni last week in me. Sorry, kono sha no one. Ibu, kola ye, yama, because what in the group, dojo, aho, dojo, si. Fẹ́ẹ̀rí àwọn gẹ́gẹ́ bí náà wọ́n ní lọ́wọ́ wa ń bì sẹ́rù bí bàbá sí wàhálà pápá lóke ọ̀rẹ́ ọkùnrin obìnrin tó tọkọ ẹ̀ṣẹ̀ sí òní ìṣọ́kọ̀ọ̀ṣọ́ pẹ̀lú torí ìṣọ́kọ̀ọ́ náà ló máa ṣẹlẹ̀ ló máa rí pọ́n máa ní kó kú àti kó yẹra àbúkáwọ̀ ẹbí ẹ̀ fi máa ní wàhálà yìí pọ̀ wọ́n fi máa ní kó ṣàṣàlà fẹ́ni ẹ̀ bá fi lọ́kọ̀balẹ̀ kò ní sí wàhálà kankan. Òbẹ̀ni sọ ní pé bóyá pé ogún tọkọ̀ wọn sílẹ̀ bóyá pé kọ́ọ̀ sáré máa tà tó tó kí ni kò tẹ́ni tó mọ ọjọ́ iwájú bó ṣe máa rí. Màlúù náà fi náwó tó wá gba kíní tírílíọ̀nù tó bá ti yọ wọ́n ta ṣàn ló máa yọ tó fi máa kọ́ bẹ̀ díẹ̀. Ṣé wàá rí ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ tèmi tó kú kò tí ì jẹ̀ṣẹ̀ kan lọ. Ẹni ẹ ti mọ̀ wá àwọn fámìlì

0: Yes, ma'am, Mrs. Ajaola Tabule Egba. Ba mi ko mi do la soro kan ti ya wa tan pe. Yan Taiwo Victor, se Taiwo Victor na ni ya abi ya mi dami lola lati ju saga. Won soro awon mejeji soro kan. Mo fe le so wepe emi enu mi gba lati so wepe ki a ma ma fi ise ta nse han awon omo ta bi o po la lodo awa Yoruba ka ma gbe awon yawo wa mona ise ta nse o po sa pa odo awa Yoruba mo le so tori awon irin ajo temi na ti o le ma sakule to sugbon o po daada sodo awa Yoruba a ki fi ona ola wa awon omo ati yawo leyin ta ba wa lo tan ise na o wa parun elo e kan son yes sir Rajisa Farouk. Okay, lati gbogbo.
1: Beni.
0: Okay, sir.
1: Awon ni won ti soro pupo. Temi na kon ma so le yen. Kin down ibere te wi yen. Ani akere wodo. E pari e ni ele fe komi le jade nti o le bo si na ni.
0: E fe le pa yen. Ele fe fomi le jade.
1: Beni.
0: O nti o le bo si ni eta. Oda, eshun, eshun. E ma ba mi, e gbe to pari. Owe ti mo mu wa ti ba mi Aichi Friday kwe mi ti won ni kin fun wa lo ninu. E lo e kan san o.
1: E pe to se ka so
0: sa. Yes ma, yes sir.
1: E pe to won ni le ti gbe ton ni o.
0: Ami ya mi.
1: Eh, ba ma kemi ni so lati Ogun State.
0: Lati Ogun State, a pa bo Ogun State.
1: Wo ni Super Road.
0: Okay, oda I'm going sir. I'm going. Ma. Hello. Eka san o. Okay ma. Eh, e ba nji na radio yen ma.
1: E ngbo mi da.
0: Agbo yin ya mi.
1: Mi ga bi awon eyan so. Opolopo le ni ifun. Opolopo dukia. Owo awon loyal wa.
0: Owo awon agbejoro lo wa.
1: Bẹ́ẹ̀ni nígbà tán bá ti mọ̀ pé bóyá pé ẹni yẹn fi àwọn dúkìá hàn wọ́n tó ti mọ̀ pé ìyàwó ẹ̀ ò níwèé èkó kò mọ̀ sí àbọ̀ ọmọ kan wọ́n mọ̀ sí àwọn ọmọ ìjọgbọ́n ẹ̀ àbí àwọn ọ̀rẹ́ ìjọpẹ́ lómi ọ̀rẹ́ ló máa fi ṣe
0: ti elomi fi pamọ pe ohun fe pon mile dun be dojo ale opolopo ile ise mi ti won ti se ifowosowopo pelu awon banki ile fowo pamọ lo ti lo te bi won mo npa e hello
1: hello e ba kan
0: yes sir
1: se wa dada
0: adupe o e ba npa radio yin yes sir present sir
1: ko ni fi yin se o
0: ami o atayin na
1: alagba ti ami yu baba awon boys ka to video
0: e ka bo sir
1: eh imara te mi o fun oko ati awo ni pe ngba ti a ba ti fe ara won o ma ti wa laarin won ti la boro wa ma fi ara pamọ funra wa
0: funra wa fun
1: gbe da awon aya wa ti so gan ti soro o ke ngba te lo mi ba so pe o nse nkan pamọ to wa lo so won lo ya won lo se pe kan lo wi le ngba ti oko nkan ba ku gbo di ti lo ya mi ngba mi ba ti para to ti pinu wa yawo re n ti ti o ti o ba ti pe laarin awon kilo ti won ko ra won le ti yawo na ba ti pe si nkan ko na so foko emi mo pe bi tiro nkan ba n ti poju o ni pe opolopo okunrin ni e wa ti wo ni pe ki yawo won o se nkan re
0: to wa da
1: ye ko ri be ti o ye ko ri be oko ti o pinu wa yawo lori pe o n te ko le o n te ra ma to o po ju wípé kọ́ wá jẹ́ pé ìyàwó kẹsì nǹkan kò ní sọ fọkọ ṣùgbọ́n nígbà tó bá ti mọ ọdún wà tọkọ ọ̀hún ó lè má jẹ́ ọmọ rárá ìyẹn bẹ́ẹ̀ lórí tí tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan tẹ́ ẹ sọ wípé kí èèyàn má máa fi iṣẹ́ tí bá ń ṣe ní ọmọ lọ́wọ́ kì í ṣe ń tọ́ dáa
0: bẹ́ẹ̀ ń sà
1: èmi tí mo bá sọ̀rọ̀ ní ìsìn mo nípèníjà ọmọ mi mẹ́rin ni mo kó di sídìí iṣẹ́ mi mo ń jàǹfààní ẹ̀ mọ́ ẹ̀dùn ńlá o
0: irúṣẹ́ wo sà
1: katapila mọ̀ wà katapila
0: operation ní
1: mo sì ní pé nígbà ojú kódà bẹ́ẹ̀ bá gbé wájú mi ò lè rí ní ìdá yìí mọ̀
0: kábíyèsí ọlọ́run
1: ṣùgbọ́n ọmọ mi àmẹ́rin ní àwọn ìdífẹ́ mi ó ń jẹ́ kí n máa rí àǹfààní iṣẹ́ yẹn jẹ dọ̀la
0: kálẹ̀ wàá fi wọ́n mọ̀ ọ̀nà rẹ̀ ń kọ́
1: If
2: you need at work all day, every day till payday, are here on Jordan 105.5 FM.
0: Alagba ti ami voice latoge eh ni laku jimare oro ni baba so hello e ka san yes ma
3: eh awa ni omo la ya lati agbara
0: e ka bo ya mi
3: eh eri folo ko sa nu awon ko wa ni iru e nbe lara mi wallahi iru e wa lara mi àti pé elédùnmarè kò bá kó sí wọn nínú.
0: àmì o.
3: ẹni yẹn sọ ọlọ́run náà lè gbẹ tó ẹ̀ fún ṣá.
0: ṣé wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ní àbọ̀ ni ò lò dáadáa nígbà tí ó mọ̀ ń pa ẹ̀.
3: mo máa ń pa ẹ ní.
0: ó ṣe ṣe kójú ọ̀rẹ́ gan-an ọ̀rẹ́ lè tán ọ̀rẹ́ kinú.
3: bẹ́ẹ̀ni ìyá mi ogun gan ó wà pẹ̀lú ogun tó máa ní ọ̀dọ̀ mi ni kó lè fi kó máa lè sọ́jọ́
0: mi
3: tó fi ní lè sọ̀rọ̀ lẹ́nu jáde bí ọmọ làkejì tó gbọ́dọ̀ wọ àwọn ní kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá kó bá kó sí wọn nínú
0: àmì o àmì o ẹ ṣeun ìyá mi ọmọlára láti agbára àmì ìyá mi àtẹyìn àmì o àmì ọjọ́ yes ma ṣe ní nǹkan tá à ń sọ ìta kan ara ń gbéyẹ̀wò wẹ́rẹ́wẹ́rẹ́ yìí tá a bá tara bọ̀ àsìkò ní òfin bẹ́ẹ̀ sí ni ó ní àwọn ibì kan tí mo fẹ́ tọwọ́ bọ̀ ṣùgbọ́n ibi tí mo rara mú ba mo mọ̀ páwọn ọlọ́gbọ́n ní gbọ́ mi ibi tẹ́mi gan ronú dé wọ́n ti gbé mi débẹ̀ kọjá abẹ̀ tí mo wá ń kan sára.
3: hello
0: ẹ bá ń pa rédíò yẹn Ekas, yes ma.
4: Ekas, okay too.
0: Yes sir.
4: Iya finda wa mo la lon sore la ka yobo.
0: Eka bo ya mi.
4: Yeri room ko yi, o ti sele ti ni ri. Ngba toko mi ko to di ko ku, o ra le. Mo mi lo be mo.
0: Eh, ya wa da mo la lati ayobo te ba lanfani ati wole pada o. Itan yen mo ma la mo ma interest bi a se le bonu e. Hello.
5: Hello.
0: Eka san o.
5: Eka
0: yes ma.
5: Ojo yen da le o.
0: Ami ateyin na ma.
5: Je ri oro te gbe wa le mi oro nla ni.
0: Oruko yin o.
5: Oruko mi ni ya ti o yin na.
0: Ya wo yin na lati bo.
5: Lati dai.
0: Eka bo ma.
5: Mo fe da se ni oro yen o ti tele se mi gbogbon ri. Ile mesa loko mi ko.
0: Nai.
5: O de ko gbogbo document o ko si abe si ani yara mi. E believe pe gbogbo document yen o de ti yo gbogbo awon owe inu eye o ti ko lo todo obirin.
0: Obirin mi ti ise yin.
5: Obirin mi to fe.
0: Ah.
5: O de ko lo si de. O de mo ba wa ti si gbogbo document yen ti ba ti si wo pe ah document ta wa bi ba yen se to ma ni lo emi lo mo de ta ja mi okan mi ba le mo mi o fo si si gbogbo document yen eh irawo
0: yes ma
5: ba so fun pe igba ti mo ti pada de be ti mo pada si o ka yawo kan lowo mi to ni le ni ba yen o ya 500,000 so don fe business ko okay like ba wa ko owo yen fun o wa so mi so fe gba 12 million kan ni soda
0: Mm-hmm.
5: Ba ti fun mi lowo fun ba ti lowo yen o ma fun mi lowo yen
0: mm-hmm.
5: Eh, ojo yen ni o ko owo yen
0: mm-hmm.
5: Se ra massage o bi mi se gbe owo yen se nku ma to
0: o fi ra ti mu ti mu fo gbirin
5: be ni o de gbe obirin lo o de owo yen to wa yen ni mo se se mi lo pada ba ni to na mu wa la mu lo lati ja ilo lo ba ni to le mi atore mi e ma so po oro mi fo mo ko fe ti ko gbo awon mo Nigeria lọgbọ́n ni.
0: À ń gbọ́ yín.
5: Èmi àtọ̀rẹ́ mi wá padà lọ wípé kájọ lọ pé kí n lọ tẹ̀ lọ gbowó mi yẹn lọ́wọ́ ẹ̀. Ìgbà tí bá padà débẹ̀ ó lówó yẹn ò sì jọ òkè kò sì jọ epo dago mẹ́rin kò sì jọ. Ìgbà tí ó wá padà dọ̀ ẹ̀gbìn pé ikú ẹ̀ ni mo padà gbọ́ ní nǹkan bí awọ alẹ́.
0: Káì.
5: Wọ́n ti poisonous ti fi oúnjẹ fún un. Nínú obìnrin tó lọ. Ìwé yẹn àti ilẹ̀ kan wá ní kàtó là pamọ́. Owó balẹ̀ kan àrídè mi gbogbo ilẹ̀ yẹn fámìlì ọkọ gbà lọ́wọ́ mi tí ò sí kankan bẹ 20,000 ni kí ara mi ra ilẹ̀ tí mo kọ́kọ́ rà lọ́jọ́ ayé mi.
0: Kábíyèsí ọlọ gbogbo ogún mẹsẹsan ẹẹrí kankan.
5: Ẹẹrí kankan ẹẹrí kankan ọlọ́run nìkan ni mo dá dúró mi ẹẹrí kankan wọ́n tún wá lémi 5 years ni mo fi títì. 5 years ni mo fi títì. Oye pọlọ ni oye mi.
0: Okay.
5: Ati pẹlẹ wọlọ ṣe gbogbo nkan yẹn. Káwọn èèyàn máa kọ́ bá fi tà ní kọ́kọ́.
0: Wọ́n fi kọ́ gbọ́n.
5: Àwọn ọ̀gá tí wọ́n bá fẹ́ ṣe kọ́ máa fi gbé àwọn ọmọ wọn lọ́wọ́. Àti kọ́ máa fi jẹ́ àwọn èèyàn wọn fi máa mọ̀ sí. Ó máa fi wọn ìyàwó wọn pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí. Ìmọ̀ ń ṣe o. Ojú kòkòrò ò dá fún ọmọ ọkùnrin.
0: Ẹ ṣe máa mi ẹ. Àmì o ẹ ní sọ̀rọ̀ tán ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí wà láì ọ̀rọ̀ ńlá ni màmá wọ yé ní ìran sọ yìí. Ó kí a gan ni ẹ bá jà tara wa o. Ogún mẹ́sàn-án gọmìdọ́lá ẹgbọ́. Ogún mẹ́sàn-án kọkùnrin irọ́ kílódé. Ṣé ẹ ṣe pé mọ́mí ṣe ẹ ṣe pé ẹṣẹ bàbá gan-an fi gbé gbogbo ogún yìí lọ ṣá. Bọ̀ ẹrú ẹ̀ṣẹ̀ wo lobìnrin lè ṣe ọkùnrin tí obìnrin tó fẹ́ gangan tó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ abẹ́ẹ̀ ṣe ìgbéyàwó ni. Ó wà kó ogún iṣẹ́ ilé iṣẹ́ àwọn properties tó ní wà wá ló fẹ́ kó lọ síta. Irú ẹ̀ṣẹ̀ wo lobìnrin náà lè ṣe yín. Àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ń dà àrí kankan. Ọ̀rọ̀ tí mo bèrè ó ń wú àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan jáde ní ọ̀sán yìí ṣùgbọ́n àsìkò fi bẹ́ẹ̀ sí ó dẹ̀ ń ká mi lára. Ó yẹ ká fi àwọn ọ̀rọ̀ yìí ká fi ṣe ìtakùrọ̀sọ ni ká fi bára wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ rédíò wa lónìí ni. Àkèrè wọ inú odò òwe tí mo mú wá nù. Ah, olagbara o kọlọ nṣan tin ba le anfani ati gba ipe yan kan 0906003352 tabi 0705169712.

0: ọ̀sẹ̀ yìí o.
1: Apá wòlíì má jẹ́ mọ́ àtàwọn akọrin ẹ̀mí ló máa pẹ̀lú wòlíì.
0: Máa tí wá dé ní yìí ò ní
1: wọlé yóò sì máa sọ tẹ́lẹ̀.
0: Tí ilẹ̀kùn àríyá kọlùkọgbà yóò máa ṣí fún gbogbo èèyàn.
1: Nínú ìjọ The New God's Glory Ministry
0: tó wà ní plus 712
1: Along Ikorodu Road,
0: Church Bus Stop, Owodi Onírìlú Èkó.
1: 0803337 8254
2: Mo wọlé padà. Ọ̀run ni wọ́n rán ọfà sí ni.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ṣùgbọ́n ọ̀sán ló máa fara wọn. Ọfẹ́ ọ̀run ló máa mú omi jí ọ̀sán jáde. Ọfẹ́ ọ̀run ni ó ṣe ògo di òfò ní ọ̀sán. Bíbélì sọ nǹkan kan nínú ìwé Matthew. Matthew 13 ẹgbẹ́ ọdọ́ wí ní line 25 ló ti sọ̀rọ̀ èdè. 25 years.
3: Ṣùgbọ́n nígbà tí gbogbo ènìyàn sùn. Ọ̀tá rẹ̀ wá. Ó gbin èpò sínú àlìkámà.
2: Ó sì gbin èpò sínú àlìkámà.
3: Ó bá tirẹ̀ lọ.
2: Ṣé rí àyín tí ẹ gbọ́ mi ní àkókò yìí. Ooru ni wọ́n fi nkankan sínú ayé rẹ̀. Ṣùgbọ́n wá gbọ́ mi, ó wá fara wọn ní àárọ̀ àti ọ̀sán. Sórí àárọ̀ ọ̀la tí ń ṣe Wednesday.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Aago méje àárọ̀ kùtù títí wọ aago mọ́kànlá ni. Àjọ máa mú ìkankan lẹ̀. Nǹkan wà tí àgbẹ̀ níṣẹ́ wòlíì.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ìparí ọ̀sùn níṣẹ́ lẹ́yìn ṣe ṣe. Ó máa gbé omi dání omi àbọ̀ ni o.
3: Bẹ́ẹ̀ni bàbá.
2: Kì í sọmi odidi o. Ta ló fẹ́ sọ ayé mi di àbọ̀? Ta ló fẹ́ sọ iṣẹ́ mi di àbọ̀? Èmi á wá máa ṣiṣẹ́ wòlíì sómi. Níbi tí o bá ti ń gbóhùn mi lórí rédíò jí àjọ fojú ríra ní ọ̀la.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ní owó dí onírin ní ọ̀nà Ìkòròdú. Ṣọ́ọ̀ṣì.
3: Bọ́sọ̀.
2: Níbi ọlọ́gẹ̀dẹ̀.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ọ̀gá àìtí ẹkún tó ń sun ò lè gbà ẹ́.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹnìkan tó lè nu omi ẹjọ́ ojú rẹ kúrò. Òun arúgbó ọjọ́.
3: Bẹ́ẹ̀ni bàbá.
2: Iná ju iná lọ.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Àṣẹ máa gbé àṣẹ.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Àṣẹ máa rá àṣẹ.
3: Bẹ́ẹ̀ni bàbá.
2: Èmi ni wòlíì. Adẹ́níyọmọ òní. Bí o bá gbàgbọ́ pẹ̀lú ohun tí mo sọ lákòókò yìí. Bí omi yẹn dání ní ọ̀la. Omi àbọ̀ ni o.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Kì í sọmi odidi o.
3: Bẹ́ẹ̀ni bàbá.
2: Omi àbọ̀ ni
3: o.
2: Torí wípé àwọn kan máa sọ ayé ẹni di àbọ̀. Ọjọ́ tí oṣùn bá ń parí ni ọṣẹ́ yìí máa ṣe é ṣe. Wọn kì í ṣe láàrin oṣùn. Wọn kì í ṣe níbẹ̀rẹ̀ oṣùn. Ọjọ́ tí oṣùn bá ń parí. Ìyẹn ni wípé ó máa ṣe é ṣe láti pààrọ̀ áńgẹ́nì. Àwọn áńgẹ́nì míì ti gbàbọ̀dé.
3: Bẹ́ẹ̀ni bàbá.
2: Ṣùgbọ́n mi
3: gbọ́dọ̀
2: bí áńgẹ́nì èèyàn bá ti gbàbọ̀dé. A máa mú ìmúkúmu. Bí áńgẹ́nì èèyàn bá ti gbàbọ̀dé ìrìn àjò ẹ̀ ò ní yà.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ṣùgbọ́n máa ń ṣe ìyẹn áńgẹ́nì. Orí áńgẹ́nì míì a ti jẹ ohun tí ò yẹ kó jẹ. Bó bá ti gba ohun tí ò yẹ kó gbà mọ́ra ìrìn àjò ò ní yà. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí. Mo rò sọ̀rọ̀ àṣẹ Tuesday torí ọ̀la
3: wẹ́rẹ́ ní sà. Bẹ́ẹ̀ni bàbá.
2: Aago méje ṣe aago mẹ́wàá.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Bákan náà láti on the one títí one the level.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ọjọ́ ìpè mi ti bẹ̀rẹ̀.
3: Bẹ́ẹ̀ni
2: sà. Ìpè yàtọ̀ gẹ́gẹ́.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Nauru Sunday.
3: Yes Lord.
2: Ìpè la fi wé ìpè.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Bó ti bí ìpè ṣe lè pọ̀ tó tí ìpè bá déwájú ìpè ìpè á di ìsàfihàn. Láti on the one títí on the 11.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Gbogbo ìránṣẹ́ Ọlọ́run a máa gbàgbàdé mẹ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ò tẹríba fún Bali. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó dúró nínú ìpè. Ó máa ní agbára.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Láti on the one títí on the 11.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Mo sọ̀rọ̀ bí wòlíì.
3: Yes Lord.
2: Lórúkọ Olúwa òní ṣe dádúró.
3: Ami.
2: Máa wí tẹ̀lé mi. Ológun ọmọ ni mí.
3: Ológun ọmọ ni mí.
2: Ewọ.
3: Ewọ.
2: Ilé agbè mi.
3: Ami.
2: Lọ́gbà tó fẹ́ fọ́ yìí, wọ́n máa pè mí sí pé wòlíì mo ń bọ̀ lọ́la.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa fi wọlé sí ọ̀rọ̀ bàbá wòlíì òun ni eléyìí 090-67-34-24-41 sì yẹlé ní èkejì eléyìí 090-11-67-07-40 àti 081-86-85-04-04 pẹ̀lú 080-33-37-82.

0: Wednesday ọ̀sẹ̀ igangan nínú ìjọ́dì New God's Glory Ministry. Lè Jésù ti máa ti pàṣẹ ìpè ẹ̀. Lórí Prophet Matthew Adeniyi òní ṣí o. Ọmọ ń dà. Látàgọ́ méjì òwúrọ̀ sí mọ́kànlá. Lé gbogbo ẹni bá lè gbàdúrà. Yóò ti máa gba Matthew yẹn. Àṣírí ìwòlíì tó ń ṣílẹ̀ kó ibi gíga. Ọ̀pọ̀ àwọn tó ti máa ń fara hàn lọ sí ọ̀sẹ̀. Kó lè ròyìn iṣẹ́ agbára tí Ọlọ́run máa ń ṣe láàrin wákàtí àdúrà yìí. Ìwọ náà wà á gba kọ́kọ́rọ́ tó ṣílẹ̀ kó ìgbẹ́ga. Ìsọdí ńlá àtọ̀nà àbáyọ sínú ògo. Tájọ Wednesday ọ̀sẹ̀ yìí o. Ọ̀pọ̀ wòlíì máa jẹ́ mọ́ àtàwọn akọrin ẹ̀mí ló máa pẹ̀lú wòlíì. Matthew Adeniyi ò ní wọlé yóò sì máa sọ tẹ́lẹ̀. Tí ilẹ̀kùn ẹ̀rí akọlùkọgbà yóò máa ṣí fún gbogbo èèyàn. Nínú ìjọ The New God's Glory Ministry tó wà ní plus 712 Along Ikorodu Road, Church Bus Stop, Owóde Onírìnlú Èkó. 08033378254 Wednesday ọ̀sẹ̀ yìí ilẹ̀kùn ẹ̀rí máa ṣí fún gbogbo èèyàn ẹ̀ wá gbàdúrà.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0869 633 3352 tabi 080 2917 8678 080 2917 8678 ati 080 8410 1529 080 8410 1529 Ha, nílùú jù báyìí lórí ètò ẹlẹ́sẹ̀kẹsẹ̀ fún títí ò ní olúwa tó bẹ̀lẹ̀ ní jẹ́ ọmọ bàbá tí ń jẹ́ ọdẹ́lẹ́gẹ̀ẹ́tẹ̀ tí mọ̀ sí mc gíga lolúwa tàbí ọmọ bàbá wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wo eré ní tiẹ́ o àti tèmi lọ́jọ́ gbogbo ọlọ́run dúró dé lọ́jọ́ tala àlàáfíà ní fèmi àti wo àmì o

0: pe
1: yes
0: pe wa ninu awe a ngba tu a o du wa wi pe odo beta to beyin osu kesan agbodo gba we tori ileku ko fe si ninu osu kewa eni kada ko wi loruko ni wa angeli ti won ran si o ko bo rinrin ajo oruko jesu o ni mi se ah egbo ileyi o du wa wi pe o ran olore senikan o du wa wi pe o ra laanu senikan agbara to fe di olore e lowo o ni ko ni dodo e oruko jesu oluwa ara olodumare pa oh ara olodumare pa ara olodumare pa ara olodumare pa ara olodumare pa oruko jesu ara olodumare pa bajo o mo pe latojo sunday oni mo ti so pe bi ota ba gbogbo ede aje eniyan o ma wa ni ko o so fun o mo so fun won lana ni church mo ni bi ota to ba wa lara omo eniyan le ma damu o ma mo ko mi dada o so fun won lana mo ni to ba ni yawo to ba mo iru eni to n ba re ye o di ojo to ba mo ko me to n ba gbele e to n ba soro e ta ijo ndere ko ti e dara e mo iru emi wo lo n pe nu iru aje wo mo n pe egbo ile isa iru aje to n pe iru emi to n pe nu egbo ile emi were o n pe nu okuri gadara ye ko de gbele mo bo ti lo lo so eni kan sa emi to n pe nu e to n le olore eh obirin sabe ibikibi to wa oruko jesu ina le jada ina le jada tori ti mo fi wa niyan sa ki lo n ba irin ti o je ko pade olore ki lo n ba irin ti o je ko pade ala ki lo n ba irin ti o je ko pade olore iru emi wo lo n da po mo e loju ala e to n ba laye je oruko jesu o ya ina sora o mo pe lana mo so wi pe ibi ti ota le parapamo to le payan lara o ni oju ala o wa so pe tata ba farapamo so oju ala eyan ma dero e o to fa ti opolopo o fi rona lo o ni o to lo duro loju ala ota ye lo n ba lajo so ota ye lo fun lo nje ota ye lo n gbe ka ota ye lo n da pada sabule ota ye lo ni ko ba lala school ota ye lo n fi ran school won ibi to ti jade ota ye o lo n wa lo si ile o ti pada ota so ni dero eyin o ni ota oju ala ota so ni dero eyin o lo ta oju ala eni kan da o se ni to n lala to n ba re ni school to mo rona lo emi mo so be ise ota ni to ba re ni to n lala o ma n ba rẹ nile to ti kuro e ma n deyan ṣugbọn oluwa ni ki n sọ fun ọ pe o fẹ yi nkan pada ẹnikan ni ko sàbí ayi nkan pada fun o gba ayi nkan pada orukọ jesu majamu yi nkan pada majamu yi nkan pada sọ pe baba mi ko ju ala mi pa ọta to wa mi ọta to fara pamọ sọ ju ala mi oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa oluwa pa o ba fe lo osu to nbo o gbodo mura o gbodo mura alo ta oju ala yi a gbodo sepo e ota to fara pamo soju ala o ma n je ki eniyan ma pade olore egbo ota oju ala to ba fe ba teyan je a wa n mu keyan wa lori atan tabi ko yagbe sara ota oju ala o ma n daso lara eni o to n wi ni wipe to ba doju aye o ni re ni sanu e bee ni sa ota oju ala o lo ma n je ki eniyan o ma ko ma wo bata itun ma ni wipe o ni rolu ran lowo ota oju ala o lo ma nje ki eniyan ma pade eroko kana ko ma leyo ota oju ala o lo nje ni won ma yin po fun eni oju ala iru eni be won pare mo ninu ota oju ala o lo nje ki eniyan ko pade ore ko wa ma seru e egbo ile isa omo kan o lala o ni omo yagbe o wa fodi omo je oluwa wipe eru lo ma seku o gbọ bí mo ṣe bẹ̀rẹ̀ àdúrà olúwa kí ló fà olúwa wípé ọmọ tó ń fọ̀ díẹ̀ yẹn ó ní ìyá ìyá ẹ̀ tó ti kú torí pé wọ́n ti fi dámà jẹ̀mú ẹ pọ̀ ilé ìsá àmì pé wọ́n fi dámà jẹ̀mú ó ní kó máa fọ̀gbẹ́ lójú àlá mo wí lórúkọ olúwa àmì májẹ̀mú tó fara wọn lójú àlá làkàúrì bàtẹ́ sàtà àmì májẹ̀mú fara wọn lójú àlá ẹ̀ orúkọ jésù iná parẹ́ jẹ́ wá sọ ìjìnlẹ̀ fún ọ tó bá lálà gbogbo àlá yẹn ó tó ṣẹlẹ̀ sí ọ ó lò lálà tó bá jẹ́ wípé o fara kó ìgbẹ́ ìtumọ̀ ẹ̀ ni wípé májẹ̀mú ìríra kan ó wà nílé tó ti jáde o ló fara wọ̀n yẹn ọ̀tá ojú àlá o ló máa ń fa àyàn lọ sínú ìgbẹ́ ẹgbọ́n ilé ìsá ọ̀tá ojú àlá ó máa jẹ́ kí ènìyàn sàn kan wá gbà kan lọ́wọ́ ẹ̀ ẹgbọ́n ilé ìsá ọdún kan nigba ti mo se gbe yawo ota o fe le mi ba o wa ri pe bag ti mo kowo si won wa gba lowo
1: gba
0: bayo mo je palamba iya
1: yes
0: afa ti woli mi so pe o gbodo pada
1: sodo ala
0: ko lo gba oya
1: o gba
0: pada wa mi pe ti 21 day mi ko pe igba meta mo danda ye mo wa gba bag gba mo to ran sanu ni ojo ti mo gba bag ye pada ojo ye lodun ye lo mo kokko re ni to 100,000 100,000 ye o da bi 10 million
1: 10 million
0: isa ye bẹ́ẹ̀ni ọ́fíṣẹ́ ìránṣẹ́ mi jí padà
1: ó yí padà
0: gbogbo nǹkan tí mi ò ní ó ní mo lọ́ra ẹgbẹ́ ilé
1: ìsáré
0: ìgbà tó ń gba nǹkan lọ́wọ́ mi mò ń ya microphone mò ń ya speaker pásítọ̀ tí ò tí omi ó fi mí ṣẹlẹ̀ yà tó ń pé ọ̀tá ojú àlá
1: ọ̀tá ni
0: ó borí
1: káì
0: kò sí ẹni tó bá ń lànà tó ń gbà nǹkan lọ́wọ́ ẹ̀ lójú àlá tó ń pàdé olóró
1: kò sí sà
0: àfi kó o gbàwé ọ̀là là ń parí àwẹ̀
1: bẹ́ẹ̀ ni sà
0: báyọ̀ ọ̀là là ń parí àwẹ̀
1: ọ̀là ìní
0: olúwa wípé
1: ó
0: máa ṣàánú.
2: This is Jordan 105.5
3: Station with a voice for entrepreneurs.
0: Báwo ni ọ̀là yẹn ló sùn parí
1: tó
0: bá wá gbàdúrà gbọ̀nù eré ẹ̀yin mélòó lè fẹ́ wọnú eré
1: nínú
0: olu ayé ẹ lagbara agbara ọlọrun tó máa jẹjẹ ayé rẹ kó yí padà orúkọ jésù ó yà kó wọnú ayé kó wọnú ayé kó wọnú ayé kó wọnú ayé.
4: Get on the train. Follow us on social media. Follow us on social media. Facebook, Jordan
0: 105.5. Mo bẹ Ọlọ́run lórí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi níbi tó o ti ń gbọ́ mi báyọ̀ ẹ̀ pa báyọ̀ ẹ̀ pa báyọ̀ ẹ̀ pa lálẹ́ ìbáyọ̀ mo lọ wípé kí n sọ gbogbo ènìyàn tó bá lọ́mọ
1: ọlọ́mọ
0: wà nínú òyìnbó
1: kò
0: pé wòlíì rẹ sọ pé
1: kò
0: gbà
1: ó gbà wẹ̀
0: dọ́là torí ohun tó ń wáyẹ
1: ilẹ̀
0: wá sí olúwa wípé tó o bá ní ọmọ tó ti dàgbà tó ti pé etí gbogbo ọ̀nà gbọ́dọ̀ gbà lọ torí ọ̀pá àṣẹgun tó máa ń lànà fún yẹn olúwa wípé mo fẹ́ sílẹ̀kùn fún ìdílé
1: yìí
0: àwọn ọmọ ẹ wọ́n fẹ́ lọ pàdé olóore agbára tó máa jẹ́ kó pàdé olóore orúkọ jésù agbára yẹn wọnú ẹ wọnú ẹ olúwa wípé agbára mo fẹ́ rọ àwọn èèyàn dọ́là kí wọ́n rìn pàdé olóore olúwa wípé gbogbo ẹni ó bá jọ ìmí nínú àwẹ̀ lọ́la olúwa wípé mo máa sílẹ̀kùn fún orúkọ jésù ilẹ̀kùn tó kàn tẹ́lẹ̀ tí ò sí orúkọ jésù ó sì fún àgbo àgbo àti mo fẹ́ gbà ilẹ̀kùn tí bàbá rẹ kàn tí ò sí ilẹ̀kùn tí ìyá rẹ kàn tí ò sí ilẹ̀kùn tó ti fa àwẹ̀ kàn tí ò sí mọ̀mọ́ sàmí àánú sí fún àánú sí fún àánú sí fún àánú sí àánú sí àánú sí àánú sí àánú sí àánú sí orúkọ jésù àánú sí fún òní tọrọ jọ òní gbogbo mo kéde ẹ lórúkọ olúwa mo kéde ẹ lórúkọ jésù mo lu aago gbàlà mo lu májẹ̀mú orúsí orúkọ jésù orúsí lọ́wọ́ ẹgbọn tó luwa sọ olúwa ní kí n sọ fún obìnrin yẹn
1: ok
0: pé òun pa aṣọ ìyàlọ́
1: thank you jesus
0: olúwa ní kí n sọ fún bàbá yẹn olúwa wípé kọ́kọ́rọ́ iṣẹ́ ni wọ́n ń gbà lọ́wọ́ ẹ olúwa wípé torí kò ń sàmí òun gbà padà olúwa wípé kí n sọ fún ọmọkùnrin
1: yẹn
0: ọ̀pá àṣẹ tó sọnù ilé wọn torí kò ń sàmí wọ́n dà padà olúwa ní kí n sọ fún obìnrin yẹn pé kí o parí ibùjókòó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí kò ń sàmí olúwa ní pé ìyá ẹ̀ olówó ẹgbẹ́ àjẹ́ ló fi ibùjókòó ẹ̀ dáná ṣùgbọ́n torí kò ń sàmí olúwa wípé òun gbé lọ síbi ìtọ́kọ̀ ibi ìsinmi tí wọn ò pọ̀ nílé yín ọmọbìnrin yẹn sọ lè sàmí orúkọ jésù ọ̀rúgbẹ́lọ́bẹ̀ ojú òní tí yóò dára fún ọ ẹgbọ́n ilé ìsá gbogbo ènìyàn tó bá ń gbowó oṣù gbogbo ènìyàn tó ń tajà gbogbo ènìyàn tó ní iṣẹ́ báyọ̀ wọn pàdé mi friday wọn máa kó fọ́tò wọn wá fọ́tò yẹn mò ń kó lọ sórí
1: òkè
0: máa sọ ọtọ́ máa ṣe tó bá di ọjọ́ friday agbára ọlọ́run máa fara hàn ọjọ́ friday yẹn tó o bá wá o ṣe ara ẹ torí omi tí mò ń gbàdúrà sí tí mo fi ń gbàdúrà olúwa ní kí n bulẹ̀ ẹ lórí pẹ̀lú aago ìgbàlà olúwa wípé ògo tí ò fọ̀n lé rẹ̀ bá yọ ní ìgbà tí mò ń gbàdúrà èèyàn ń ṣàánú mi bẹ́ẹ̀ ni wọ́n kórira mi máa ń ṣe bí ẹrú ọjọ́ kan wòlíì mi wá ní pé kí n kọ sáàmù yẹn tí mò ń kasi omi yẹ ki n bu sinu agbo
1: ebi
0: fori ni ọdọ yẹ mo wa lala mo ri pe odo nrọ o si idọti lara mi ogun to wa lara mi ti o jẹ ko sanu
1: wọn
0: dẹ
1: si
0: ẹgbọ ile so ti riri bayo oko church
1: yọ
0: ga iwa gbe pe emi okoko lo fi ko ṣọọṣi. White ni o white la kuro o ni ewo ko ti dudu bawo ni white se ndudu mo ni baba elefofo
1: won
0: ni o dudu ninu emi bi sohun emi ni emi lo bunja ni Friday
1: so
0: ba pade mo ko sele nkan meji ni mo fe be ola ajo gbawe Friday o nbo lodo o nbo tori omo e o nbo tori oko e o nbo tori ise papa oluwa wi pe o ba de ise yen ma fo owo yen ma fo yo dara fun okan re agba oluwa to
4: Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.

0: ọgọ́rùn ni fún ọlọ́run lókè ọ̀run ibikíbi tó ti ń gbọ́ mi lálẹ́ yìí mo gba olúwa gbọ́ pé àsìkò ìdíde rẹ ti dé sáà máa ṣàmì ibikíbi tó bá wà orúkọ mi ni wòlíì ọlárẹwájú bankole arólé ọpádàrẹ ní gbogbo ayé dẹ̀sọ ilé ìfún ọ gbogbo agbá tó náà máa fún ọ ṣẹ̀ sí gbangba lórúkọ jésù kò ṣẹ̀ sí agbára tí ọ̀nà máa jẹ́ ó ṣẹ̀ sí mo ní kò ṣẹ̀ sí gba ìrànlọ́wọ́
1: mi
0: gba ìrànlọ́wọ́
1: mi
0: gba ìrànlọ́wọ́
1: mi
0: gba ìrànlọ́wọ́
1: mi
0: ẹ gbọ́ mi gbogbo àyànfẹ́ olúwa tó ń gbọ́ mi lónìí ibi ayé sọpọ ti tán bá ò ní débẹ lórúkọ jésù ọrùn gbé ẹ kọjá ibẹ bó ṣe ń ṣàmì lónìí lórúkọ jésù ò ṣẹrú mọ mo gbàdúrà lórúkọ jésù ò ṣẹrú mọ ìrànlọ́wọ́ aláìlẹ́yìn ó jáde sí ọ lórúkọ jésù ò ṣẹrú mọ àwọn ọwọ́ kan wà wọ́n máa fẹ́ finiṣẹ̀ sí ọwọ́ finiṣẹ̀ sí nínú ayé rẹ kó máa gbiná àwọn ọwọ́ kan wà ọwọ́ ara ẹni sílẹ̀ ni wọ́n lórúkọ jésù ò ní lọlẹ̀ àwọn ọwọ́ kan wà agbèrè lórí ni wọ́n ayé ò ní dá ọdún
1: àmì
0: àní ọwọ́ kan wà ọwọ́ tí ń bàdí láyé jẹ́ ni lórúkọ jésù ayé rẹ ò ní bàjẹ́ ibi ọtí ń gbọ́ mi ṣàmì ọgọ́ rẹ búyọ́
1: mi fún gbogbo ẹ̀yìn tí ẹ ń bọ̀ láti àgbára orílẹ̀ ẹ wá ọ̀nà kẹdé ìyànàbà tí ẹ bá ti dé ìyànàbà ẹ wo mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù ẹ sọ fún orí pé genesis bus stop ni ẹ ti fẹ́ bọ́lẹ̀ tí ẹ bá ti dé genesis bus stop ẹ kúrò sí òdì kejì ní ẹgbẹ́ petrocan filling station yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún orí pé bakari big church yẹn lọ ọmọ agbẹ̀yìn débẹ̀ fún gbogbo ẹ̀yìn tí ẹ bọ̀ láti ojú òré bàwúà ìtèlè ẹ wá ọ̀nà kẹdé abẹ̀sán gate ní ẹgbẹ́ honeyland school yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún pé bakari big church yẹn lọ ọmọ agbẹ̀yìn débẹ̀ fún gbogbo ẹ̀yìn tí ẹ bọ̀ láti sango toll gate alákùkọ ẹ wá ọ̀nà kẹdé ìyànà pàjá ẹ gbé mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù ẹ sọ fún orí pé okun ọlá ni ẹ ń lọ tí ẹ bá ti bọ́lẹ̀ ní okun ọlá ẹni ò nídìí kẹ sọdá ní apá ọ̀tún yẹn ẹ máa rí ọlọ́kadà ń bẹ̀ ẹ sọ fún pé bakari big church lẹ́ lọ ọmọ agbẹ̀yìn débẹ̀ tí ọ̀nà bá wá dàrú mọ́ yín lójú àwọn nọ́mbà tí ẹ máa pèlé 0915899 4696 0915899 4696 tàbí 081-32-38-9415 081-32-38-9415
0: ẹni tí ò bá lógo rí ló máa ní kí lògo jẹ́ ẹni tí ò bá lórawọ̀ rí ló máa ní kí nìrawọ̀ jẹ́ ẹni tí ò bá dìde rí ló máa ní kí ló jẹ́ ògo gan má sọ bẹ́ẹ̀ mọ́ ọmọ ológo ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí ẹni abọ́jọ́ gbéga inú rẹ̀ á máa dùn sí ògo ó gbàdúà màríkì náà iná bí nàìjíríà tó bá ṣàmì gbé àṣẹ ìdíde
1: gbà
0: ẹ gbọ́ mi lálẹ́ yìí gbogbo ẹ̀yẹ ládùúà tẹ́ ti ń jèrè àdúà ẹ̀yin tẹ́ ń lọ kiri tẹ́ rí àánú gbà ogun tó ń tì ọ́ kiri ọfà tó jọ gbádùn lórúkọ jésù kò máa jáde ẹ já gbàdúà lálẹ́ ìjókòó dáadáa àdúà méje mo fẹ́ ká gbà bọ́ ká tó gbà mo fẹ́ kó gbọ́rọ̀ ìlẹ́nu mi sẹ́káyọ̀ orí kínní tó bá kà láti ẹsẹ̀ ìkẹjọ lọ́dẹ òpin rẹ̀ sakaraya ó rìn níwájú olúwa ó jẹ́ olùfọkànsí ó jẹ́ ẹni mímọ́ ó jẹ́ ẹni ìràpadà ó jẹ́ ẹni tó rí àánú gbà ṣùgbọ́n bíbélì pè ní àgàn ìyàwó rẹ̀ àgàn ara ilé mary ìyá jésù wọ́n tún ní connection pẹ̀lú jésù ṣùgbọ́n àgàn ni wọ́n ilé bìnájìrá bàṣàdà wàrí ni màkàtẹ́lì bàṣàdà ibi tó ti ń gbọ́ mi lónìí ohun tá a gbà lọ́wọ́ rẹ tó fọmijé dàálẹ̀ ọ̀run gbà padà ọ̀run gbà padà sakaraya olú àlùfáà ṣùgbọ́n àgàn ni kìí ṣe pé ada bẹ́ẹ̀ ayé tú ayé rẹ̀ rọ ọ̀tá tú ayé rẹ̀ mọ́ ọ̀tá tú ayé rẹ̀ mọ́ ẹ̀ṣẹ́ rẹ̀ kọ́ o ẹ̀ṣẹ̀ kọ́ ẹ̀gbùn kọ́ èpè kọ́ fún ogun ọlọ́run ni ta ló ṣàmì bó o bá ṣàmì olúwa dẹ́sàyé rẹ̀ olúwa dẹ́sàyé rẹ̀ olúwa dẹ́sàyé rẹ̀ tó bá ṣàmì jésù dẹ́sẹ̀ ayé rẹ̀ agàn ẹni tó ń gbàdúrà fẹ́nìkan tí ò bímọ òun gan kò bímọ ẹni tó ń gbàdúrà fàfọ́jú tó lajú òun afọ́jú arọ orímọládé arọ ni ó gbàdúrà fàrọ arọ ń dìde kó lè yí ọ wípé àdìtú ni ọlọ́run ẹni tó ń gbà ọkùnrin yìí bíbélì ní orin déédéé bíbélì ní ẹni dáadáa ni ó ní san upright man before God ó ní he burns his incense before the altar every day so ó pè níwájú ọlọ́run wo abraham náà abraham pé ayọ̀ fẹ́ni ṣùgbọ́n àgàní ogun tó wà láyé rẹ ó lè pa orúkọ rẹ dà ogun tó wà láyé rẹ ó lè gbé ìpè rẹ pamọ́ àníyàn ní ìpè tó ń jagun ìpè mo gbà fún wa ta ló ń gbọ́ mi lónìí ohun tí ayé gbà lọ́wọ́ rẹ ohun tó ta gbà lọ́wọ́ rẹ ẹrù ogun tó dìde olórí nígbà tó o mọ̀ ọ̀run gbà lọ́rùn ẹ olúwa gbà lọ́rùn ẹ bàbá mi gbà lọ́rùn ẹ ogo tí ayé sọ pé àwọn ti gbà ó yẹ kó padà mọ́ni kó padà sakaraya agani agani ìwọ náà aládùúwà ni ọ ìwọ náà máa ṣẹṣọrù ìwọ náà máa ń wá olúwa ṣùgbọ́n ayé ò jẹ́ kórúkọ rẹ yí padà ó ń ṣiṣẹ́ ó rà ánúgbà ó kàwé ó ríṣẹ́